0: This is Entrepreneur.
1: This is Volume.
2: This is Volume.
3: 3, 2, 1.
4: This is Jadon 105.5 FM.
5: My voice, your voice.
6: From Lagos, this is
7: Jordan.
8: 105.5 FM. This is Jordan 105.5.
9: Station with the voice for entrepreneurs.
10: Robati Jade Ashentele ni Soro.
11: Lọ́dọ̀ ọjọ́ Monday ti ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ó kú adánidúró, adánigúnlẹ̀, adánipadà, kò ní dá ìwà àtọ́mọ rẹ padà o. Hello, Lọ́dúnmọ́rẹ̀, ọba tí ń fọba jẹ, ọba tí ń gba ìdọ̀bálẹ̀ ọba. Ẹ̀yin nìkanìkanì kànáà lágbọ̀n, torí pé ẹ̀yin lọba tí ń tọ́jú wa lọ́jọ́ gbogbo nígbà gbogbo, ògo ni fún Ọlọ́run ní ọ̀kẹ́ ọ̀run o. Ọjọ́ kan tí oṣù Júùnù máa parí Olúwa ṣe o. Bàbá Lábìyamọ yín gorí afẹ́fẹ́ wẹ́rẹ́. Ọ̀sẹ̀ yìí bolúwa ti ń bẹ tí èmi rẹ̀ bẹ Ọlọ́run yóò bùkún wa tọmọ rẹ̀. Ẹ ò ní táwọ́ náà. Ẹ ní wọ́ owó tì. Bóòlùfẹ́ ọ̀nà rẹ lè dúdú. Àwọn kẹ̀gànkẹ̀gàn lè máa kẹ́gàn láàrẹ̀. Ayé ti lè má bèrè pé Ọlọ́run rẹ̀ dàgàn. Ṣùgbọ́n mo ní ìròyìn ayọ̀ fún ọ ní ọ̀sẹ̀ yìí. Nítorí ọba àwọn bá ti ń dáni lóhùn ó fẹ́ da ọ lóhùn. Abiyamọ ayé le gbàgbé ọmọ rẹ̀ olùfẹ́. Abiyamọ òde ọ̀run kì í gbàgbé ọmọ tiẹ̀. Fi ọkàn balẹ̀ olùfẹ́. Nítorí bẹ́ẹ̀ kó pẹ́ dalẹ́ ka yọ sí ń bọ̀ ní òwúrọ̀. Ireto lélélélé tọwọ́ rẹ ò tẹyin ọwọ́ rẹ fẹ́ tẹ. Àwọn ìlàkọjá yẹn ó fẹ́ di ìtàn. Matthew 11:28.
12: Ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí.
11: Oh yes.
12: Èmi yóò sì fún yín ní ìsinmi.
11: Mo lọ ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ ọ̀sẹ̀ yìí wà ní ìsinmi o. O ń rere tí ìwọ àti ọmọ rẹ ń retí yẹn lórúkọ Jésù yóò tẹ̀yìn lọ́wọ́ lọ́sẹ̀ yìí o. Tún wá kọ ilé ilẹ̀ Samuel 26 ọ̀sẹ̀ yìí a máa dá ìkọlọ ìwọ àti ọmọ rẹ padà. Mo gbọ́ kitikiti létí mi wípé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ rẹ ni. Ọ̀sẹ̀ ìgbéga yín la wà. Owó arúgbó ẹ̀ka kò ní ká lọ́sẹ̀ yìí o. Ayé bínú iyọ̀ wọ́n dá sọ́mi wọ́n ní da iyọ̀ rẹ sọ́mi lọ́sẹ̀ yìí o. Lọ pàdé olórí amúnidẹ́bí ọlá àti ọ̀là. Inú ọ̀là rẹ yóò bẹ̀ sí ijó ọ̀là tòní lọ. Ọmọ rẹ máa lọ jìnnà nínú ọrẹ lọ́sẹ̀ yìí o. Bó ṣe ń kọjọ wàá fàjọ náà. Nígbà tó ọmọ rẹ bá ń tàn lórúkọ jẹ́ kò ní tán lórí ìdúró. Ọmọ ológo rẹ máa pàdé ọmọ ológo. Òní bọ́lọ́ rẹ jà lọ́sẹ̀ yìí o. Olórí òní kọ̀yìn sí o. Ọmọ tó mọ bó ṣe ń pé owó yóò pé owó délé rẹ lọ́sẹ̀ yìí o. Òní rẹ ru gbèsè lọ́sẹ̀ yìí o. Ayé máa ríra yọ ọmọ rẹ wò lọ́sẹ̀ yìí. Joseph ṣàṣeyọrí lọ́sẹ̀ yìí wá ṣàṣeyọrí. Ẹbẹ̀ dé ọdọ́ mu dán lọ́wọ́ dán lọ́rọ̀ ìwọ náà lọ́dọ́ lọ́wọ́ dán dán lọ́rọ̀. Abraham, Isaac, Jacob wọ́n di ènìyàn gidigidi. Ẹ̀yin náà máa di ènìyàn gidigidi. Ẹ ò ní táwọ́ ná. Ẹ ò ní tọrọ jẹ. Contract yẹn máa bọ́ sí o. Ọ̀tọ̀ ní jẹ́ ọ̀tọ̀túlẹ̀ rẹ jẹ́ wàá jẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí o. Iṣẹ́ rẹ dìde lọ́sẹ̀ yìí o. Tọwọ́ bá dé ọ̀rọ̀ máa tọ́ sọ wàá lẹ́nu ọ̀rọ̀ láwùjọ o. Genesis 30:43 ọba tó bùkún Jacob yóò rántí rẹ o. Adániwáyé yóò kẹ́ ọ tọmọtọmọ. Ìkọlọ jọ́bọ dá padà dá ìkọlọ rẹ padà lẹ́nu. Bó ṣe ń wọ́jẹ́ kó jẹ́ wàá jẹ́ èèyàn tọmọtọmọ. Exam center la yẹ lórúkọ Jésù wàá pàṣẹ o. O ní repeat kíláàsì o. Ibi tó yẹ kó ti náwó ò ní fọwọ́ họrí. Ibi tó yẹ kó ti náwó ò ní yíṣẹ́ gidi o. Àṣẹ ìpè mí gbé ọsọ́kè lọ́sẹ̀ yìí o. Oore tá a fi rán olóore sí ọ yóò yíṣẹ́ rẹ̀ kí lè ní tó ṣu o. Ohun tó mọ̀ jẹ́ kò ní hàn lẹ́mọ̀ lọ́sẹ̀ yìí o. Ó yẹ lọ pàdé ó ní yẹnu ìṣẹ́jú ìṣẹ́jú. Ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tilẹ̀ ló ń gbé wàá rówó ṣayé rẹ̀. Lọ́sẹ̀ yìí arúgbó ọjọ́ gbé ọdìdẹ tọmọtọmọ. Àfihàn wá ní kiri yóò pàdé rẹ o. Ìbàkúbà ò ní bàlẹ́ àwọn ọmọ rẹ. Ọ̀sẹ̀ yìí bà máa dára fún ọ. Ọ̀run fi ná dẹ̀wọ̀n àdúrà rẹ lọ́sẹ̀ yìí. Owó rẹ máa dé. Ìrànlọ́wọ́ dé. Ìgbéga dé. Ìdùnnú dé. Ire ò ní fún ọrú o. Wọ́n ò ní sọ ọjọ́ ayọ̀ rẹ síwájú o. Ọ̀run yóò fọlákẹ́ o. Ẹlẹ́gbàgbèjì àṣẹ yóò fọlákẹ́ o tọmọtọmọ. Ọkọ ìyàmọ́ rẹ máa gúnlẹ̀ sí ẹ̀bùtẹ́ yín yanjú lọ́sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ ayọ̀ rẹ la wà yìí. Ọ̀sẹ̀ ìgbéga rẹ la wà yìí. Ọ̀sẹ̀ àṣeyọrí rẹ la wà yìí o. Lọ́sẹ̀ yìí wà jẹ́ orí. Lọ́sẹ̀ yìí ò ní dìrù. Lọ́sẹ̀ yìí wà á rí mú o. Lọ́sẹ̀ yìí wà á rí kọjọ. Lọ́sẹ̀ yìí wà gbọ́ ìròyìn ayọ̀. Lọ́sẹ̀ yìí owó yẹn á wọlé. Lọ́sẹ̀ yìí kò ní bọ́ lọ́wọ́ rẹ. Lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ dìde sí ọ. Lọ́sẹ̀ yìí ò ní fọlá pìtàn. Lọ́sẹ̀ yìí kírẹ́dìtì láti yẹn máa wọlé. Lọ́sẹ̀ yìí wọ̀n ní fọmọ bú o. Wọ́n ní fi jẹ́ rẹ bú o. Lọ́sẹ̀ yìí owó school fees Ọlọ́run á bọ̀ san. Lọ́sẹ̀ yìí ayé ò ní fọmọ dààmú wọ o. Lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ máa kọjú sí ọ. Lọ́sẹ̀ yìí wà gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn ọmọ rẹ. Lọ́sẹ̀ yìí ẹ lọ rí imú o. Ẹ lọ make ẹ. Ẹ lọ break through. Ẹ lọ sọ̀sì. Ẹ lọ rí favour. Lọ́sẹ̀ yìí òkùnkùn ní fi ilé rẹ ṣe bùgbé o. Lọ́sẹ̀ yìí wà bẹ̀ sí jẹun ọmọ. Ọ̀sẹ̀ yìí ọmọ rẹ máa rí iṣẹ́ yẹn o. Èròpà lórí fóònù wà. Ẹni ṣe ni lóore ni ò pọ̀ níbẹ̀ látòrí lọ. Ẹ pàdé olóore o. agbe osoke tomo tomo wa pade olore ti oni condition olowo jong gbogbo to ni jiya tomo tomo oro to wa ba se ti le lo ngbe wa rowo saye re tomo tomo oba mi oni janu iseju iseju yo fore be dile re wo ni ose yi o ore ta fi ran olore si oloruko jesus yo fi jise lose yi o arugbo ojo gbe omo re liga omo re oni lu pangbe aye lose yi afire wa ni kiriko ni misi omo re o owura so atale re yo ma dara o orun fi na da won adua re loni o akogba ire o ye gba lose yi o ire oni fu oru tamatama lose yi o ojo ire re o se esu si waju mo o o ye gba ire re leni mama ire ajo se yi ma mo wo jade lose yi o ma mo mi anu tamatama o edu akore orun da lohun o lala dopin lose yi a je ti dopin o lo pade divine connection owo to to na to ma se ku o ya yo wale o olore o ya ko wa kan lose yi anu olodumare ko yoju si o bo se nlo o ya lo pade alaanu owo gidi a wale o iran lowo dide si o bi ye pariwo creditor lati ma dungbo yin lori phone e aya bo dupe ose yi ke gbogbo wa jo fo rere jagba agbara to sile ko ni yo sile ko anu fun o agbara to sile ko ni yo sile ko aje fun dile re agbara to sile ko ni yo bo so gbese yen
0: Jordan
11: e ma yo kolo agbara to ni ko mi okun ko ma oru loruko Jesus aye omo re oni lole agbara to ni ko mi ose o dakeroro isoro aye re ma dakeroro lose yi o iran lowo to ma mu ki gbogbo eyan ma bere pe bo lo ti kan ru owo yi o bere lose yi iwe fi ori keta bibeli wi pe emi ma se ara bo si sile ku kale
1: o sari kali to le ti
11: ayo ni tile ku ayo re o asile ku orire fo leni asile ku igbega asile ku buku asile ku onje omo asile ku mato asile ku ile asile ku ile asile ku visa loruko Jesus wa layo lori omo re dale o ni wa ireti tomo tomo o oju job ri bi lori omo re oju re oni ri bi lori omo re awon eso bejo omo won ni gbo mo re sinu koto ire ma wo omo re ri wa rowo toju omo re yu ko pa yu wa pada ri si ayo o ni kawe jiya ayo ni demi omo wa legbodo o loyun eru omo to ra o ni fi tore o ni danu o ni reru omo re bu sekun o ni jije bori olori je omo to gbe ogo kare ogo yo fogo ke wa tomo re isi omo re ma jina wa je pelu ifokan bale o ni jo yin lenu omo mi Jesu oluwa wa gbogbo eniyan ma pade Jesu ninu mi ni irole yi ni ago mejo ori TikTok ori Facebook ori YouTube ni iwo kan lo search fun baba alabiyamo engineer ja gbo ere ojo ebere ose
2: mo nwa ile mo fe ti ile kan bo si inu ile kan mo ari ile kan ile yen owo yen po won ko gege bi ile ilu oyinbo ko si ohun ti o si nibe
3: yes
2: kitchen ti ma ti dana gas gbogbo nkan ko si nkan ti o si nibe bag mi o ni ma ko wo be ah mo lele ima o ma po ju mi lo
3: e lo na pele yen gan mo mi
2: 1.1
3: odun meje abi
2: 1.1 odun kan
3: odun kan
2: bet lese kese emi olodun so pe kin pe kan ninu awon mu e kese lo so pe mommy e ti gba leyan mu ni ile wo o mo ye ti won pe ni nigba to da ro last month ma pe mi o ni won ti sanwo
3: o so wa pato wa so pe yeah Oye amade
13: Oye amade
3: Sape wan pe kini ide
13: Oye kini ide
11: Sori toni fi pade ola ni kola uyi ato
2: Yes sir
11: To ba ti mbo wa lo get big note tutun Wa wa koruko re atoruko gbogbo awon omo re sinu big note ohun Ebi adura yo wa nu big note ohun bayi na ni photo awon omo gbogbo eni mo fe gba ni ola nitori an ko lo si ori oke bo le ri ko la gbadun ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mesan ni o wa ri re gba bo luwa ba se ni lori ope lo ye kada ore ope ipari osu ni gbogbo eniyan ma dale ni eni be laye ti nbe laye ni da ore ope pe mo ri ipari osu june dan tori omo dan tori ise dan tori igbeyawo re toju to bo won ni se leyin e olorun baba alabiyamo o
14: aye lo wa
15: hello hello prophet 090 60 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 7 1 4 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
11: Abiyemo, a o ni mo boje mo.
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with the voice for entrepreneurs.

0: ejoko.
1: Ọmọbìnrin mẹ́ márùn-ún ni mo ní, ọkùnrin kan.
2: Ọmọbìnrin márùn-ún, ẹ̀yin dádì àwọn gẹ̀ẹ́sì.
1: Ìkan nínú wọn, ó kàn gbéra, ó fẹ́ǹsì léyìn ráǹdì.
2: Ó fẹ́ǹsì ẹ̀.
1: Ráǹdì. Ìkejì, ó kó gbogbo fọ́níṣọ̀, ó rìpléṣẹ̀.
2: Ó chẹ́ǹjì gbogbo fọ́níṣọ̀. Ó táìsì gbogbo ilẹ̀, ọ̀kí lọ́wọ́ tó kù.
1: Ẹni kẹta, ìjọba tó wo surroundings, ó tún ní.
2: Interlocking.
1: Yes, ráǹdì.
2: Òun náà tó ṣe interlocking.
1: Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Àti ìparí ẹ̀.
2: Torí ẹ̀yìn kan bẹ tẹ́ ẹ bá bí ọmọbìnrin.
3: So when you give us a female child.
2: Inú máa ẹlòmíì inú ọmọ bí yìí tí ìgbọ́ pín in.
3: So we'll just be happy.
2: Yìí tí ìgbọ́ pín in.
3: I'm not giving birth to a male child.
2: Ṣé àwọn obìnrin mẹ́ta ní ẹ ṣiṣẹ́ wọn?
1: Láti sẹ́yìn báyìí.
2: Àmọ́ náwó sí ọ.
3: Raise my hands to you.
2: Gbogbo àwọn ọmọ tó bí wá jẹ́ yìí.
3: Bí bàtí kò tó sọ̀rọ̀. Amen.
2: Náà ìlépa yí ọ̀rọ̀ bàbá yìí. Ọlá ló sún parí. Ọlá màá parí ẹ̀. Ẹ jẹ́ ń ṣe báyẹn. Títí dọ̀la ni bàbá Àjàlá sì ń wá sí sáfíìsì. Ó ṣeé ṣe kí wọ́n tó wá láàárọ̀ yìí. Bọ̀ bí wọn wà láàárọ̀ yìí ní 7-7 wọn ò mísì ẹ̀ rí. Wọ́n ti mọ mọ̀kúntò tó ń bẹ́ ńbẹ̀. Ó lè chẹ́ǹjì gbogbo nǹkan tó le nígbà tí wọn náà bá lè dìde lọ síbi àdúrà. N ti ń jẹ́ àpèpì ti mú nìyẹn. Ẹ wo ẹja lọ sẹ́kọ̀ọ́ ẹja lọ sí Jesus City. Gbogbo ẹ̀yàn ọmọ náà bí gbogbo ẹ̀yàn ọ̀dá àwọn 7,000 ó sì bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Wọ́n á fún irúgbìn ẹni tó lè mú 2,000 ẹni tó lè mú 1,000. Olúwa jẹ́ ń gbé nǹkan rẹ̀ ṣe. Pa mí lẹ́rìn-ín. Ọ̀rẹ́ pa mí lẹ́rìn-ín mo pé o. Account number ni 1966 36 38 73 1966 19 66 3 6 3 8 73 Comfort Life Mission International Access Bank. Bí ìyàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International náà ni ó tún gbé jáde. Ẹ jẹ́ máa lọ sórí Facebook ẹ lọ mú bọ́tù wọ́tẹ̀ yọ̀ kan àti tọ́ọ̀bà ní bọ́tù Musa Church yóò ṣiṣẹ́. Account number church ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ mark wedding and birthday yín ẹ wá kúnlẹ̀ àtàwọn tó mark wedding anniversary wọn. Yàtọ̀ sí ìyẹn ẹ jẹ́ ń ṣe báyìí. Ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí. Ìwé Isaiah chapter 49 títí wọ 54 a parí Isaiah lọ́sẹ̀ yìí. Done and dusted lágbára ọlọ́run. Ọ̀sẹ̀ rẹ leléyìí. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀. Àánú mo fẹ́ tọrọ fún yín. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn kúnlẹ̀. Mo gbé ọwọ́ mi méjèèjì sókè. Tí wọ́n bá ń wọ ẹni tí ó ra àánú gbà láyé ká kà ọ mọ́ wọn. In Jesus name you are blessed. Oh, happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 080-8-71-65-66 ẹ send the message ire àtàánú kọ báyìí. You are blessed. It is well with you.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: pé ọkàn dé ta sọ pé ẹ̀jẹ̀ tí wọ́n yẹn òun ló hàn jù negative kinní kan sálọ pé ẹ̀jẹ̀ yẹn pé káwọn tó rí gan 500,000 dà mí ti gbọ́ mò ń bọ̀ láti mi ò lè lọ síbẹ̀ o àmì kan já mi táwà ìbísẹ́ nígbà tó di kọ bíi 8 tí mo kú ìbísẹ́ tí mo dé ilé mi ò lè sùn lẹ́kọ̀ọ́ ń gbàdúrà nù nígbà tó di pé aago mẹ́rin tún pè mí mo ní mo láti 5 máa kú nígbà tó di 5 tún pè mí mo ní mo ti ń bọ̀ láti nígbà tí mo wẹ̀ tán mo ní ẹtí ẹ̀ gbọ́ wọ́n pè mí ní ibẹ̀ yẹn nísìn kò sí owó kankan lọ́wọ́ mi tí mo fẹ́ mú lọ kí ni mo fẹ́ mú lọ síbẹ̀ ọlọ́run má dojú tì mí mo ṣe gbé omi ọrọ̀ àti omi ìrà padà lórí pẹpẹ mi nìyẹn mo bá mú ike òróró mo dà sínú ike òróró ó kún mo sì gbé dọ́síta àwọn náà ṣe bá ní ṣé mi ni ọ̀ndúdè mi àìmí lọ́ndúdè pé dọ́tà fẹ́ rí mi ní mò ń bọ̀ náà ẹ̀rọ kọ́ lọ́wọ́ màmá tí mo wá wò náà nígbà tí mo dé inú ilé mi màmá wà mo bá gbé wọn mo bá wà àbúrò mi àwọn sísítà mi bá gbé wọn mo bá ní kábíyé bá mi ṣí omi yẹn bá dà sí wọn lẹ́nu mo dà sí wọn lẹ́nu kí mo dà sí wọn ní orí dà sí wọn gbára mo bá tẹ wọn padà sórí bẹ́ẹ̀ tí mo bá lọ bá dọ́kítọ̀ dọ́kítọ̀ bá ní abọ́ tí wọ́n pẹ́ látànà mo ti pẹ́ jù náà láti kọ bí 5 ó má bínú pé ibiṣẹ́ tí mo wà ní kí alẹ́ tó wá ní ẹ ó yẹ ká ti ẹ káwọn tó lu ẹ̀jẹ̀ yẹn fún wọn pé torí ẹ̀jẹ̀ tó lára wọn ó ti bí á 10% pé ó yẹ ti ké ju kẹ́yìn tí ilé iṣẹ́ àti ẹni táwọn pé bíkọ́ àyà máa tẹ́ra agbára àwọn ṣá mo níwẹ̀ nítorí ẹ̀jẹ̀ mówó yẹn wá mo ní mò ń bọ̀ ibi tí mo ti bá lọ́tọ̀ lọ́wọ́ dàbí wọ́n pé kí n wá kí n wá kí n wá àwọn ẹ̀ ti já gan bá sáré débẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n mú màmá o màtí máa wo màmá kí ló ṣe màmá kí máa wo màmá màmá ti lajú láti 5 lánà tí ò ti lajú tí kò dẹ̀ jẹun tó kàn gas ó ti lajú gas yẹn stop wá ní a màmá tí kò lajú látànà tí kò dẹ̀ jẹun tó kàn gas má ti stop lóòótọ́ dáàdì mo ṣe nẹ́nu ọ̀rọ̀ nìyẹn inú ayé bẹ̀rẹ̀ sí boost mo ní ọ ilé ẹ̀fìyàn ilé ẹ má wọlé lórí ẹ pé kí n tó kú bí màmá ìmánìdé ni agbára ọlọ́run sísà mi ní àgbúgbọ́n ní àdúgbò pé àríbẹ̀ mo gbọ́ torí bẹ̀rẹ̀ pé màá rí bẹ́ẹ̀ kọ́ dáàdì ọ̀rọ̀ tí mò ń sọ fún yín nígbà tí wọ́n tó bí 10 to 15 minutes màmá dìde jókòó fún ara ẹ o gbogbo àwọn ẹ̀pá olúwo ṣé màmá dìde jókòó bá ní òfẹ́ jẹ́ ó sọ̀rọ̀ pé òfẹ́ jẹun wọ́n bá lọ́rọ́ oúnjẹ fún oúnjẹ lọ́wọ́ fún oúnjẹ lọ́wọ́ lèmi kú ọ̀nbẹ́ lọ ní gbẹmẹta débi iṣẹ́ o nígbà tí wọ́n máa pè mí níbi iṣẹ́ nǹkan bí around 5:30-6:00 nírọ̀lẹ́ wọ́n ní màmá ti dìde jókòó ó ti dìde ó ti ní káàkiri wọ́ọ̀dù o lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo sọ ti ṣe màmá ti dìde ẹni ní agbára ọlọ́run pé omi tí mo fún wọn agbára ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ tó ló wà ń bẹ́ẹ̀ tájá ti gbà láti bí ọ̀sẹ̀ méjì nísìn tí màmá ti kú bẹ́ẹ̀ màmá ò sì tó oúnjẹ wọn ṣe bó ṣe wù ni o ẹ̀jẹ̀ wọn bá fẹ́ gba páàkì márùn-ún àgbà kankan wọn dájú bí mo ṣe rí ìyanu tí mo rí àánú ní ìyanu tí mo rí àánú gbà nìyẹn.
1: Gbé àpẹẹrẹ gbàgbọ́ ẹ̀ sókè. Mo wí lórúkọ Jésù àṣẹ ìyanu kó wọnú ẹ̀.
2: Àmì.
1: Sọ pé Olúwa.
2: Olúwa.
1: Jẹ́ kí àpẹẹrẹ gbàgbọ́ tèmi.
2: Jẹ́ kí àpẹẹrẹ gbàgbọ́ tèmi.
1: Jẹ́ ó dáhùn fún mi náà.
2: Jẹ́ ó dáhùn fún mi
1: náà. In the name of Jesus.
2: Amen.
1: Wà ní testimony.
2: Amen.
1: Wà ní testimony.
2: Amen.
1: Wà ní testimony.
2: Amen.
1: Mo máa bless òróró ẹ. Wà á dé àánú ẹ̀ta rẹ. Wà á dẹ̀ jáde. Mo dẹ̀ gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà níwájú Olúwa ẹni tí ẹ̀mí dúró ayé rẹ̀ dìde lórúkọ
2: Jésù.
1: Mo láyé rẹ̀ dìde.
2: Amen.
1: Mo láyé rẹ̀ dìde.
2: Amen.
1: Mo láyé rẹ̀ dìde.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Má gbà mo ti sọ lánàá pé ọ̀rẹ́ májẹ̀mú ti July 7,000 la fi se wa gbomi sa asiri ẹ maa bo.
2: Ami.
1: Mo lasiri ẹ maa bo.
2: Ami.
1: Mo lasiri ẹ maa bo.
2: Ami.
1: Mo tẹnu mọ asiri ẹ maa bo.
2: Ami.
1: Aago mẹjọ ni asalẹ mo ni ko ka samnẹti sinu omi oun lo fi wẹ lalẹ a fẹ wo oṣu tuntun oṣu ogo ọdun fẹ pin si meji a ma se prayer to ni agbara sa bẹẹni on the 1 on the 2 on the 3 yẹn ni Wednesday Thursday and Friday o ma ni agbara sa mo gbàdúrà bi oluwa ti nbe ti emi e wa ne wa jo oluwa ti emi duro aye re dide
2: amen
1: o so pa aye mi dide
2: aye mi dide
1: so pa aye mi dide
2: aye mi dide
1: so pa aye mi dide
2: aye mi dide
1: in the name of Jesus.

0: ori ilera gbe gbogbo aye mo to tu amutare gbe mo to ba ni o to ba ni aju lati ari nkan to ara ni are gbe ati irubu to to lo ye fun ki je pe o tun ma tun egbo to ti jina ko tun ma tun tun da kun o ye ara then party say makinde ko ma ro pe gbogbo e tin binu si pe o ti peju lati gba omo ele ni kan to se ma to nkan to fe se e bi arabirin kan ti so pe ko ma bu e house to arabirin won ni ami won la mi la ni wa ko so a ko jo o ti ogbon ni e to abo ki awon olopa ogun ati lego se de nse yi o won si mo ki wa se bi ti be be now to ye fun je ko kai jo baba mi ipinle yoruba bi se state meji ipere be ko se yen bi se to gbe yen o ku de ka to bi e kan so fun awon to ku ni sakwe eh de de oyo otun ondo eki e se gbo ko ada fun yen
1: amen sir e se sir amen sir 09063352 te ba tin pe wa ma yi radio yin lo le lo e ka ro
2: e
1: ka ro sir
2: e ko to
1: yes sir
2: Oru komi ni yan mogba ma sadi bayo ati iju saga
1: e ka bo sir
2: eh ese mo gbo pe won ni awon bukaram kan won ka osuke won be won ni awon osimo whatever
1: iroyin na gbe iroyin gbe looto
2: okay sori nkan te mi kan fere sori ore ni pe akoko o ye ki won je find this story won ilu oru ti wa bo se po to yen kan mo ilu kokko to ra o pe akore mo agbele onikaluku wọn tẹle mọgàn bóyá orílẹèdè gan ni wọn tàbí wọn kìí ṣe orílẹèdè yìí kọkọ lè fáìlì tiẹ tí wọn bá jẹ pé orílẹèdè ni wọn ti gbá kọ máa gbélé wọn ẹfà kọjá gbélé wọn tó ẹ yẹ pé orílẹèdè mi lọ ti wá kọ sọ orílẹèdè yẹn ti court ṣẹgẹtì mi sà ìyẹn bẹyẹn lórí ti gọ́nà wa ní ọyọ bàbá yẹn gbìyànjú o bàbá yẹn gbìyànjú o akọwọ bẹẹ ni wọn gbìyànjú o mo dẹ gbàgbọ gbogbo nǹkan ló dáwọlé yẹn lẹwọn àkùṣe gẹ bí ẹnì kan ṣe sọ lẹkọọ pé kí wọn fi ti oògùn sílẹ gbogbo wọn sùn bẹẹ ni tó bá rí i ṣe àmọ ìfihàn dàti ìwò táwọn ìgbàfẹ mú kìnìún nínú igbó tẹgbọn máa kó máa wẹ tirẹ àwọn òkè àwọn ẹranko sùn lọ wọn á dẹ gbé kí n sùn kéèjì wọn á dẹ gbé afẹ àárín ìlú tó bá lè ṣe bẹẹ náà ara ẹni
1: ọsẹ kóòtù. 09063352 ẹ kú ojúmọ
3: ẹlò ẹkáàárọ
1: ẹkáàárọ sá
3: kọmi rí dọlá láti kọtún
1: ẹkú ojúmọ bá mi
3: ẹkú ètò
1: ẹsà
3: ẹ jẹ kí n sọrọ sí ibi tí àwọn èèyàn náà ti sọrọ sí
1: ókè sá
3: ìgbòho tẹjẹjẹ ẹfà àwọn security kìíní ẹwọn àtàkì wọn wọn wà lọ sí tuntun ó ti jẹjẹ ó ń dùn mí mo mọ mídíọm tí mo lè fi rí iṣẹ bọtà tí nǹkan àwọn kan náà máa rí iṣẹ nǹkan ni tó tẹlé ní security rule everybody is a suspect ọlọ́pàá sọlọ́pàá ara wọn suspect làwọn méjèèjì ẹnì kìíní ò gba ìkejì gbọ́ bó ṣe rí nìyẹn kì í ṣe pé bóyá kìíní across the world everybody is a suspect mo mọ̀ pé ohun tó ń ṣe ìjọba pàápàá ìjọba nàìjíríà àti ìjọba ọ̀yọ́ ni wípé gbogbo bọ́n ṣe ń wà lé wọn lọ́rùn ó ló jẹ́ kí wọ́n wá máa tò bíi tótó níta nílò láti mú wọn ra ọkọ̀ kan wọn ò ra ọkọ̀ kan it's as good as pé ká máa sọ fọ́tà ibi nǹkan tó ra wọn ti mọ ṣùgbọ́n ìwọ̀n là ń pè là ń kó kìkì ìyẹn mọ tí wọ́n lọ kọ ìyẹn mọ nílò ẹ̀ but mo mọ̀ pé wọ́n fi yẹn ṣe láti àpíìsì àwọn aráàlú kan lè mọ̀ pé ká lè mọ̀ pé wọ́n ń ṣe iṣẹ́ ṣùgbọ́n kí wọ́n rí ìdí sí yẹn ti àwọn èyí tí wọ́n ní wọ́n kójọ tó ogun state àti lagos state
1: kò sáyè
3: I think gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe máa ń sọ is long overdue mo rò pé yẹ yẹ kó ti wà tipẹ́ ọmú lele o gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ káwọn ọdá state náà kí wọ́n gbìyànjú láti darapọ̀ mọ́ ẹ ṣe ẹkú ètò.
1: Yes sir, ẹ ṣe gan sir, kọmi dọ́là. Hello, ẹ káàárọ̀ 09063352.
4: Ẹ káàárọ̀
1: sir.
4: Ẹ káàárọ̀ sir.
1: Yes sir.
4: Àdẹ̀kú ètò náà akíọ́lá ló ń sọ̀rọ̀ láti ẹ̀mí ata.
1: Ẹ káàbọ̀ sá.
4: Ẹ sá ọ̀rọ̀ nípa tí àwọn ọmọ skul ti tíṣà bá wí ti won wa mu ti sa kan lo lupa kini yo se ma sele nju ta wa yi iluko ma bo mo wi ti omo ma lo gba oluko lojo na ti won fi lu won ma fo dure wa won mo yan ko ma de ta won le
1: asun
4: o ti ga wi to to fun ma iru omo be yen na no ma nbere ise buruku ta so ta polowo nigeria lo lo to tin bere ni
1: Yes, I should go, sir. Hello.
5: Hello, Karo, sir.
1: Hey, Karo, ma.
5: Okay, Jimmy. Well, I like that to see. Hi, Sunday, do you know the test? What do you say? Or if you Sunday, do you have to see the bachelor? In fact, this is a big deal that you say, you know, it's a no matter of what. Because the little man said, "We say, 'Ebe kawali, baka support to the buy.' Eh? So the bottom man now, for them, say, 'Oh, yeah, come up here, support to what they need.' So Tinubu is coming back again. That is all I know. Because the bottom said that he is not Tinubu support.
1: Hello, Egaro 09060003352. Abala agbeyewo na la wa lori otun inu we royin to de ojo aje. Egaro.
6: Ah, ma Egaro.
1: Egaro sir.
6: Ah, da pe ikon mo tin gbin oju gbin oju Isaac ko so rata mi kan le.
1: Egaro, ero po loju.
6: Ni tan gbadu na ni e. Ise ile se jo mo ati si waju ni agbo Oluwa.
1: Amen.
6: Nipa ti awon to njira won gbe yi.
1: Be ni sir.
6: Woman kan ji re gbe ngba kan to loko wa kan lera to ni ko ma send million. Ta ba ti mu wa ngbo nkan kan pe. Boya nkan to nfa kan fi se le to nse niyan. Kan lo mu won dajo won boya ni kan so se wa bi ko gbe won lapa ji won lese ni. E mo ko yi o to ji awon gbe ta so pe kan ma so won si won yi. To npo si na ni. Gba ti re gba tabu ba gbo ji re gbe to ma ni kan mo se si baba won. It's not proper. Then si baba ma kede na kini ti npoju amun ti npoju oni ngun be kin da fe se a godo tani di kini o ke si ma ba yan be ko se da mi la si ko won gbe yo gbe yo to but bi oju e ko la fe je bi pe kan se de bi ta ti ma ri amun olomo odun meji kini o odun meji inu gbo fo won plus getting to 2 months is not proper awon eto alabo na ni pe le ogun ati pe le eko aki won kan tun bo bẹ̀rẹ̀ iṣẹ́ kan máa tẹ̀síwájú tí nǹkan bẹ́ẹ̀ bá ti wà ọlọ́pàá ìpínlẹ̀ gan sótún wúlò mọ́ torí àmọ̀tẹ́kùn ti wà ìlú ẹkùn ti wà ìyẹn ti Sunday Igbòho
1: àwọn
6: tó
1: kù
6: wà ó pọ̀ gan tó ló pọ̀ pé ládùn wọ́ ọlọ́pàá ìpínlẹ̀ tá bá ti ṣe nǹkan ojúṣe tó yẹ ká ṣe ọrọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ a tún máa fi ṣe kínní fún ara a máa náwó kò ní owó ní kùnà gẹ́gẹ́ bíi tèmi o ọ̀rọ̀ àdúrà wa gbà
1: ọ́
7: Ẹ̀kọ́ ojúmọ́.
1: Yes, sir.
7: Adé mi, Adé Kofi.
1: Ẹ̀ka àbọ̀sà.
7: Ẹ fi ga ni, lọ́wọ́ wà pẹ̀lú wa.
1: Àmì sọ.
7: Àmì ọlọ́wọ́ abẹ́rẹ́ orí iléeṣẹ́ yìí ní dá.
1: Àmì.
7: Orin tó pẹ̀lú ìjọ pé wípé ọlọ́wọ́ ń jùlọ bí wọ́n ṣe sọ fún Sunday Igbòho. Oṣù Ọlá oṣù Ẹ̀jẹ̀dẹ́. Oṣù Ẹ̀jẹ̀dẹ́ dá ilé o. Ogun alakola kan fẹ́ ra ajé ní o ìrà òfẹ́ ń kúrò dé ní o gbàmbalanju ajé wa o
1: ìṣẹ́jú
7: rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ gbàmbalanju lọ ajé ká àmọ́ ẹbí láyọ̀ o wọn bá ń fẹ́ fẹ́ mọ́ lẹ́yẹ gbàmbalanju òkè máa fi wọn náà sún aláàlá aláàlá kò wáta ìlà àdìsá rẹ̀
1: sí ẹ̀ṣíṣà. Wọ́n ní àwọn tí wọ́n ń jira wọn gbé tó ń bá ti jira wọn gbé tọ́wọ́ bá wọn la máa ń gbọ́ a gbọ́rú ìdájọ́ tó máa ń ṣe fún wọn bóyá òun ló ń fà tó tún pọ̀ sí bí bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan mo padà sórí tí
4: wọn
1: ẹlẹ́kàárọ̀.
4: Ẹ má bínú kan mi dọ́là ló pè padà.
1: All right, sir.
4: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná tí ń pè ẹni tí àwọn tó ń na tíṣà.
1: Ok, sir.
4: Ibi tẹ́mi fẹ́ bá wò rè kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Àbúrò àti mo fẹ́ fún àwọn aráàlú lélẹ́yìí.
8: ti kaluku to omo e se mo ko wa ni ofin Nigeria wi pe kudo ko ti won ti nationalize ni we ko bi ba yin sin o le nomo awon oloselu o fe ku da fa won omo wa tele tele won fe ma lu won fun eto oselu ni omo te ba de ba wi adada kuda omo eyin won na ni o ma wa to ma yin bo pa kein individual amo bo se ma to omo e anything do am human right. I believe in the rule of law so much. But mo do de igba ti ma ba omo mi wi. Ti nba ti se leke ti o ti fini kan, ti joba ma wa wa. Eh eh ke sa se bere. I get me. Ki kaluku mo bo se ma ba omo e wi. Now, ni ti Sunday go ho. Gbe baba e ti so, o se jeje mi go I'm not happy. Ti ti nugo ni kan ni Yoruba, iru mama wa tan ko tan so ko ka tele ti nugo. Ti ti nugo ni kan ni Yoruba to wa nu balo paper ni. So re ma wa nbe. Eh se ma ti de ma wa nbe mi tun ti awon mi lo so se ma wa be ta ba na fe tele yoba to oba oba ki ke de eni oba tele oba la wa ta fe dibo eni to ba wu e lo ma dibo fun ni to n so yen itara ti e la san ni ko de fi pa meni kan oni personal opinion ti e personal opinion eni ko so pe lodon eni kan tele won e ko eto
1: e se o to 0906000335

0: Yes, ma'am. Mama, our grace for Bamijila to land, be a car, yes, ma'am.
1: Ẹyin rédíò yín lọlẹ̀ káàárọ̀ ẹ kojúmọ́.
2: Ẹ
1: káàárọ̀ sà. Orúkọ yín àtijọ́ ti ń pè wá.
2: Orúkọ mi ni Ayọ̀mídé Lákàrẹ́jù.
1: Ẹ káàbọ̀ sà, ẹ bá wa dá sí.
2: Yẹ̀sà, ṣẹ́ni Sunday Igbòho, òun náà ń tẹ̀ gbogbo fọ́ọ̀k títí ẹ̀ ló ń tẹ̀. Ètò gbogbo ọ̀sán ní kọ́ńṣẹ́ra náà ká ní kan náà mọ̀ tí wọ́n ló wà bẹ̀ kán wá lẹ́ni tó fẹ́ jà fún pé òkè òun rẹ lọ sí gbogbo lọ gba àwọn arábìnrin ọ̀nà ní kò tẹ̀ jẹ́jẹ́ náà. Ó gbìyànjú tí ẹni. Bàbá mi ẹ pé ètò sà.
1: Gbogbo wa náà láti dá sí láàárọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn bàbá ẹ̀yìn ìyá wa. Gbogbo wa la ní point. Àdúrà ti tèmi ni wípé orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́. Ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè yìí kò ní dàrú lágbára Elédùmarè. Ilé àtọ̀nà gbogbo wa náà ti túká láṣẹ Elédùmarè. Ẹja máa lọ torí ètò mìíràn ó tún gorí Atẹ́gùn. Ọ̀túnúwé ìròyìn tún di lọ́la. Aago mẹ́wàá títí di aago mọ́kànlá ni lágbára Elédùmarè ọjọ́ ajé títí dọjọ́ ẹtì Friday náà la fi máa ń kà á. Ṣùgbọ́n láago kan lọ́sàn-án ni ẹja pàdé lórí ètò yín ètò wa bó ṣe ń lọ. Ètò tẹ́ ẹ máa ń gbádùn dáadáa. Títí dìgbà náà a dúpẹ́ lọ́wọ́ Razak Adéjàre ọ̀gá wa. Òun ló mojú ẹ̀rọ fún wa lágbára Ọlọ́run. Ẹ ṣe láṣẹlà àṣeyè lálọ́kànṣepọ̀ àjọṣàṣeyè ní lágbára Ọlọ́run ọba Elédùmarè. Turn up with MC Rawọ ń bọ̀ ó ti súnmọ́ ẹ sẹ́ndì owó sí MC Rawọ. Tọ́ ẹja máa lọ ẹ̀rí olúwàbí mi lékè àdébàlórúkọ mi MC Rawọ yín náà.

0: Jordan 105.5 FM.
1: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM kò bá yẹ jọ. Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM kò bá.

iṣẹ́ àkẹ́ ni kò gé igi nínú igbó iṣẹ́ àdá ni kò san igbó ọkọ̀ ò ní iṣẹ́ méjì ju kúrúkú. Ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ oko ní ké nínú ijù ṣùgbọ́n ohun ẹyẹ oko tí yóò borí olóbùrò kò sí láwùjọ ẹyẹ. Yóò wọ̀rà. Ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ oko ní ké nínú ijù ṣùgbọ́n ohun ẹyẹ tí ó borí olóbùrò mo ní ò sí láwùjọ ẹyẹ. Ẹyẹ fínfín apá mi ọ̀tún igba tare ní jẹ ẹyẹ fínfín apá mi ò sí igba tare ní jẹ. Màfínmàfín ẹyẹ náà ní ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Wọ́n bẹ̀sùn fapó rọrí wọ́n ní ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkìgbẹ́ ẹkulé o. Akéré má ṣe èèyàn jẹ agọ́lẹ̀ dẹni tó gbọ́n àwòsùn bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rè mú mọ́bẹ̀ aláti ṣe ni kó mà ti ṣara wọn sẹ́. Wọ́n ní pọ́nmilé lẹ̀gbọ́n yẹ́mísí torí pé pọ́nmilé àti yẹ́mísí ìdílé kan náà náà ti wá. Bí èèyàn bá pọ́n yín lé ẹ̀yin náà yẹ́rú ẹni bẹ́ẹ̀ sí ẹ ń bá wá yẹ yín sí ẹ̀fìyàpọ́nlé ẹ̀fì kì lẹ́yìn. Bá a bá dẹrù sórí àkìtàn àkìtàn kì í kùn. Ìdéǹdé tí mo dé àdán ò gbọ́dọ̀ rọ́gí òbẹ̀ ò gbọ́dọ̀ rọ́gí àjà. Ìyẹ̀rú ọ̀kín ni mí ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ bí ṣùjókò ọ̀fà ọ̀mọ̀ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ mo lọ nílé bàbá tó bí mi lọmọ. Ẹ kú ilé ẹ káàsán o mo kí wa ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ ètò tọ̀sán tòní bó ṣe ń lọ lètò ìtòní bó ṣe ń lọ ní ìkànnì alálùbáríkà jordan 105.5 fm náà pápá abita wà yóò ẹ̀rí bó ṣe ń dún tatata àǹtí tó pé àlàbí náà mo fi wọlé sórí ètò ó ní tirẹ̀ ni tolúwa ni torí pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí a dà sínú ẹ̀. Yéè kábíyèsí rẹ ọba àwọn ọba ọba tí ń jẹ́ ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn fọ́hùn mo tún dé lónìí o láti wá ṣiṣẹ́ tó rọrùn.

ọ̀pọ̀lọpọ̀ bìkítà lórí àwọn oníbàárà wọn wọn ti ẹ̀ bìkítà tó bá ti rajà máa lọ ní bó bá ti ẹ̀ nangan bọ́rọ̀ wa ò bá wọ̀ wò ẹ bára yín dà sọ́hùn ohun lọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹlòmíì ẹlòmíì gan ò lè sọ iye pàtó oníbàárà tó ní pé oníṣọwọ́ ní ọ́nìyàn àbí àlọ́jà àbí bàbá lọ́jà. Iṣẹ́ yòówù kó lè wù kó o máa ṣe ohun tó lè wù kó o gbé dání tó ń mówó wọlé fún ọ. O gbúdọ̀ rí dájú wípé àwọn tí wọ́n ń patronize ẹ bí àṣẹ lè bó yìí nípa àwọn oníbàárà rẹ o gbúdọ̀ máa ṣàbẹ̀wò sí wọn nígbàkúgbà lóòrèkóòrè ìyẹn dìẹ́ mú. Bẹ́ẹ̀ni o ṣe K1D Ultimate náà lẹ̀ ń láǹfààní láti máa jẹ mùkúntún rẹ̀ lórí ètò owó ètò yín bó ṣe ń lọ ní ìkànnì alálùbáríkà. Mo ní pé àwọn oníbàárà yín àwọn kọ́sítọ́mà yín ọjọ́ wo lẹ ti ṣàbẹ̀wò sí wọn last abẹ́ẹ̀ tí ẹ mọ̀ wọ́n ẹ mọ iye kọ́sítọ́mà tẹ ni wọ́n ti pọ̀ jù àbí nítorí wípé bóyá ọ̀rọ̀ kan ṣe àbí nǹkan kan ṣe ó máa náwọn ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n máa ń ba yín rajà wọ́n máa ń ba yín nọ́jà tó jẹ́ wípé dandan náà ló jẹ́ pé wọ́n ṣe pàtàkì nínú owó tẹ́ ń ṣe ní ṣọ́ọ̀bù tẹ́ wà yẹn iṣẹ́ ọwọ́ tẹ́ yàn láàyò yẹn àwọn oníbàárà kan wà àwọn kọ́sítọ́mà kan wà tó jẹ́ wípé ẹ̀yin gan mọ̀ wípé tí wọ́n bá ti dé ọkàn yín ti balẹ̀ báwo ni relationship ẹ̀yin méjèèjì ló ṣe rí lásìkò tẹ́ ń gbọ́ ètò yìí ǹjẹ́ relationship yín ó sì dúró digbídigbí ǹjẹ́ ẹ̀ ń ṣe àbẹ̀wò sí wọn lóòrèkóòrè ǹjẹ́ ẹ̀ tiẹ̀ ń yẹ̀ wọ́n wò ǹjẹ́ ẹ̀ tiẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́ gan ǹjẹ́ ẹ̀ pè wọ́n pé àwọn àtòjọ́ mẹ́ta tá a ti rí yín ṣé ò sí ǹjẹ́ ẹ̀ ń ṣàbẹ̀wò fún wọn ó ṣe pàtàkì ẹ rí pé mò ń tẹnu mọ́ àwọn tó yẹ kẹ mọ̀ lórí ètò ènìyàn ó ṣe pàtàkì kéèyàn ó máa ṣàbẹ̀wò sí oníbàárà rẹ̀ àwọn tí wọ́n mówó wá fún yín láti lè jẹ́ kí owó tẹ́ ń ṣe iṣẹ́ tẹ́ ń ṣe kó lè máa gbòòrò sí bẹ́ẹ̀ bá ṣàbẹ̀wò sí wọn irú nǹkan bẹ́ẹ̀ a máa pa òwòrun a sì máa pa iṣẹ́ lára.

gẹ́gẹ́ bí oníṣòwò gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ tó wà nílùú Èkó tó ń ṣòwò lórílẹ̀-èdè Nàìjíríà àti gòkè kì í ṣe nípa pé kéèyàn kan láǹfààní ẹnìkan o growth no be by luck ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀ báhun system lẹ nílò small move ìgbésẹ̀ díẹ̀ lẹ nílò system yẹn lẹ gbúdọ̀ gbárí sáàṣì lé lórí àwọn nǹkan tẹ́ ẹ wá nílò láti mọ̀ òun náà ni wípé gbogbo ohun tẹ́ ẹ bá ti wá ń ṣe ẹ gbúdọ̀ mọ̀ wípé ẹ mọyẹ owó tó ń wọlé fún yín ẹ dẹ̀ mọyẹ customer eléyìí tí wọ́n gba yín nọjà eléyìí tẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ dìímú ó ṣe pàtàkì gan-an. ẹ jẹ́ kí ìfọkànsìn kó wà fún yín pẹ̀lú èèyàn àtàwọn oníbàárà yín torí ó ṣe pàtàkì tí wọ́n bá ti ní ìfọkànsìn tó ní ìgbàgbọ́ nínú yín pé ohun tẹ́ni ń tà fún wa kì í ṣe fẹ́ẹ̀kì ohun tẹ́ni ń gbé fún wa original ni nǹkan gbogbo nǹkan tó bá ti sọ lórí ọjà tó ń tà ẹ tó bá ṣe sọ́nà lẹ́ ṣe bá bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú wa kí wọ́n ní ìfọkàntán pẹ̀lú wa ní gbogbo ìgbà torí pé àwọn nǹkan wọ̀nyí a máa mú òwò iṣẹ́ gbogbo nǹkan tí èèyàn bá ṣe tó mówó wọlé a máa mú dàgbàsókè sí dáadáa. àwọn ọlọ́jà kan wà tó jẹ́ wípé bóyá irú bírò tí ń bẹ wájú mi yìí bóyá ká sọ wípé wọ́n ń tà ní ₦50 bóyá ó rà ní ₦35 lọ́jà nígbà tó dórí igbá ó fẹ́ tà ní ₦50 olówó máa wá ẹni tí ò ní máa wá ẹni tí ò ní rárá tóun náà kàn nílò kinní yẹn lásìkò yìí náà máa wá bá yín rajà o ṣùgbọ́n ẹ gbúdọ̀ máa rí dájú pé ₦35 lẹ rà á tólówó bá wá olówó lè rà ní ₦50 tẹ́ ẹ pé yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kó máa wà lọ́kàn wa pé iye tẹ́ ẹ bá tajà fún lówó kọ́lẹ́ ẹ̀ tà fún tálíkà o ẹja máa ṣèyún náà yóò mọ̀ jẹ́ kí òwò kó dàgbàsókè sí i.

àwọn ọjà yín tẹ ní lórí igbá tẹ ti wò wípé láti bí oṣù àkọ́kọ́ nínú ọdún yìí ó ti wà lórí igbá ẹni pé àwọn èèyàn ò béèrè ẹ̀ tẹ bá lọ ọjà ẹ má ra rú ọjà bẹ́ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ló jẹ́ wípé ọjà a máa pẹ́ lórí igbá wọn torí pé wọn ò mọ ohun tí àwọn èèyàn ń fẹ́ lásìkò pàápàá jùlọ agbègbè ibi tí wọ́n wà wọn ò mọ nǹkan táwọn èèyàn ń fẹ́ lọ́dọ̀ wọn ọjà tó bá ń tà jù òun ni kẹ́ ẹ máa ní lórí igbá ohun tí ẹ bá mọ̀ pé wọ́n ń béèrè jù òun ni kẹ́ ẹ máa ní lórí igbá gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ kí ọjà ó máa pẹ́ lórí igbá yín tẹ́ ẹ bá ń ra ohun tí ayé fẹ́ lásìkò tẹ́ ẹ bá ń ṣe ohun tí ayé ń fẹ́ lásìkò ẹyí pé mò ń yà sí gbogbo kì í ṣe oníṣẹ́ ọwọ́ àbò oníṣòwò nìkan o ohun gbogbo tó o bá ń ṣe ohun gbogbo tó o bá ń tà máa rí dájú wípé ohun táwọn èèyàn nílò lásìkò yẹn ohun tí wọ́n nílò ládùúgbò ibi tó o wà yẹn agbègbè ibi tó o wà ohun tó ń tà jù ń bẹ̀ ni kó máa pọ̀ lórí igbá rẹ̀.

0: 090-6000-3352 090-6000-3352. Jẹ́ kí n máa kí ẹ̀gbọ́n mi Ọláwálé Ọláníran kò ní bàjẹ́ fún yín lágbára Elédùmarè òkè òkè lẹ́mú rú sí òkè òkè lẹ́mọ lọ o lágbára Elédùmarè màmá first time caller màmá yìí wọ́n ṣe dáadáa fún mi lọ́pọ̀lọpọ̀ God bless you ma òkè òkè lọ́wọ́ yín ò mọ lọ ìmọ́ mi ọpẹ́ láti Ìkòròdú ẹ ṣé o bàbá mi Peter Raymond látàgége mo rọ́wọ́ yín ojú òní tìyín àgbà òní tán lókè erùpẹ̀ lágbára ọlọ́run ẹ rí mi bí ọmọ yín ẹ dẹ̀ ń ṣe kí ni ẹ ṣe ìrànwọ́ tó tú èmi gan ò lérò ojú òní tìyín lágbára Elédùmarè àti gbogbo ẹ̀yin tó kù tẹ́ tó sì máa ṣe mọ́ mi Mọ́lá láti látàkútè àwọn náà wọ́n ti ṣe dáadáa fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà ojú òní ti gbogbo yín lágbára Elédùmarè Akọ́gun bàbá àgbàlagbà wọ́n ní ìfọkànbalẹ̀ pé July 11 gbogbo àjọ wà pátápátá brotherhood àwọn ó balẹ̀ síbẹ̀ táwọn ó sì ṣe bẹbẹ lọ́jọ́ ọ̀hún Akọ́gun ẹ bá ń ṣètọ́jú chairman o Jerry Williams kò ní bàjẹ́ gbogbo àjọ wà ẹ bá ń tọ́jú greatness aluminium system ọmọ wa náà ni DJ Sam P lágbára ọlọ́run ni ó ṣe ẹ ti mọ bá ṣe ń ṣe DJ Sam P God bless you my brother ẹ bá ń tọ́jú Sagati bàbá Ògún àti Àkúbè ẹ̀gbọ́n mi dáadáa bàbá lord secretary kò ní bàjẹ́ o ẹ bá ń ṣètọ́jú gbogbo wọn Ifátúndé Ifáfunfun bàbá mi ní wá yín tì lágbára ọlọ́run bàmí Edumare ASP Adétayọ̀ Ayẹni MC Mopo God bless you ẹ bá ń tọ́jú ọlọ́pẹ́ Jẹ̀lílì gbogbo Gíwá òkè àró Jésù Gíwánu kò ní bàjẹ́ o lágbára Elédùmarè Park 10 Hotel and Lodge ẹ bá ń ṣètọ́jú Godfrey Allen lágbára Elédùmarè à ń bọ̀ ńbẹ̀ láìpẹ́ láì jìnà owó wa tò ní rèé tẹ́ láǹfààní láti bá wa parí tó bá ku ọba àti alágbẹ̀dẹ ní ilé àárọ̀ tó bá ku ọba àti alágbẹ̀dẹ ní ilé àárọ̀ ẹ tún lè dá sí ètò gbogbo ọ̀rọ̀ tá a ti sọ látàárọ̀ àfikún àbáyọ kúrò 090-6000-3352
1: Hello. Hello.
0: Ẹ káàsán sá.
1: Àdẹ̀kú palẹ̀ mọ ọjọ́ àkórè o.
0: Àmì o.
1: Mr. Moruf láti Alákòkọ.
0: Mr. Moruf láti Alákòkọ.
1: Bẹ́ẹ̀ni. Tó bá ku ọba.
0: Ẹyí rédíò yín ẹ lọ́lẹ́ o.
1: Ok sá. Mo ti kó ní ẹ̀dà.
0: Oya tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé àárọ̀.
1: Kábíyèsí ni ó fa síná o.
0: Ó dáa ẹ máa bá wa bọ̀. Tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé àárọ̀ ẹ ló.
2: Ẹ máa káàsán.
0: Ẹ káàsán sá.
2: Ẹ kú ètò ẹ kú múra ọjọ́ akọ àṣírí ààbò.
0: Àmì o.
2: Aṣàṣìtú láti mìíràn.
0: Ẹ káàbọ̀ sá.
2: Tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé àárọ̀. Kábíyèsí ni ó fi ná o.
0: Kábíyèsí ló máa fi ná.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ṣe ń parí ẹnu ẹ ṣeun 090-6000-3352 Hello.
1: Ẹ káàsán
0: ma.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run ni ó tó ẹ máa sí ọjọ́.
1: Ọmọ ọ̀pẹ láti Kòdó.
0: Adúpẹ́
1: pé. Ọlọ́run lọ pẹ́ àṣírí àtúbọ̀bọ̀.
0: Àmì ma.
1: Ẹ wà láàánú. Ohun tí wọ́n máa tẹ sọ ìgbà tẹ́mi náà ṣiṣẹ́ wọn, mo máa ń bi àwọn kọ́tọ́mọ̀ mi ò tí máa pè wọ́n. Padà ó tó jẹ́ mẹ́ta sí èsì wá ní ariwo àwọn òtí láṣọ ni kọ̀kọ̀ bẹ́ẹ̀. Àwọn tó bá mi ò gidi ni mo máa ń pè wọ́n. Kéèyàn ni kéèyàn wọn ní kí n má tún pè wọ́n lọ́la. Ìgbà kéèyàn máa fi kọ́tọ́mọ̀.
0: Ẹ ṣeun.
1: Ó yẹ bá mọ́ òwe ẹ̀.
0: Tó bá ku ọba àti alágbẹ̀dẹ ní ilé àárọ̀.
1: Ọba ni ó fẹ́ náà o.
0: Ẹ ṣeun.
1: Pétò.
0: Ẹ sì mọ̀. 090-6000-3352 tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé àárọ̀. Hello. Hello, o ti rè bété 090-6000-3352 náà lójú òpó tẹ́ bá wa fi dá sí ètò ìyẹn lọ́sàn án tòní. Hello.
3: Hello.
0: Ẹ káàsán sá.
3: Màá káàsán.
0: Yes, sir.
3: Lókè látàgègè.
0: Kí lẹ sọ?
3: Peter Raymond lókè látàgègè.
0: Bàbá.
3: Ẹ kú
0: ètò. Yes, sir, ẹ máa ṣe ń gan sá.
3: Ẹ bá mi mú òwe ẹ.
0: Tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé àárọ̀.
3: Kábíyèsí á fi adé ewu adé orí fẹ́ná.
0: Kábíyèsí á fi adé orí fẹ́ná.
3: Adé orí á fi fẹ́ná.
0: Ẹ ṣeun. God bless you, sir. 090-6000-3352 òun náà ni ojú òpó wa lónìí. Ta ló wà ń bẹ̀?
1: Ẹ̀sìn wọn ní kábíyèsí á fi adé orí fẹ́ná. Bó ṣe jẹ́ nìyẹn.
0: Ìtẹ́yìn sọ yẹn kọ́.
1: Ẹ mú tọ́ba ti kọ̀rẹ́ ti bẹ̀. Ṣé mọ̀ ṣe jú
0: mi? Wọ́n mi ọ̀pẹ́ ẹ má ṣòjòrò. Ìtẹ́yìn ti sọ látẹ̀lé o. 0906003352 o na loju opo wa asagbe oke okay.

0: Hello, ¿estás hablando? ¿Es caso?
1: El caso, o sea,
0: Yes, ma.
1: el hecho,
0: Háblalo en tu ma.
1: otra de la con esta ya
0: ¿Está allá ahí?
1: lati sote
0: ¿Ni boni bien, ma?
1: o bueno, si sai di o no amaba chef wole
0: Okay. Se ìpínlẹ̀ ogun ni àbí ìpínlẹ̀ èkó?
1: Bafo
0: Okay, ní
1: Ogun
0: ìbàfo.
1: State
0: Okay, ní ìbàfo.
1: Ben
0: Okay, ma. Oya, a parí òwe yẹn, ma.
1: owó yẹn ni o sọ nípa òwe
0: Okay.
1: láti pé kéèyàn máa pe kọ́sítọ́mà
0: Bẹ́ẹ̀ni, sir. Bẹ́ẹ̀ni,
1: ó
0: ma.
1: dára láti máa bẹ kọ́sítọ́mà èèyàn wò nítorí pé ọ̀nà ọ̀fun
0: Lọ́nà
1: lọ́nà ọ̀run
0: ọ̀run.
1: ìṣọwọ́ téèyàn bá ṣe ń tọ́jú kọ́sítọ́mà sí ni kọ́sítọ́mà máa tún máa mú èèyàn míì wọlé fún èèyàn ipe tó bá tó lágbájá ò wá rí pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ti dá sí rè ìpínlẹ̀ ọ̀hún dára bí ó ṣe kọ́sítọ́mà gan bó jẹ́ àwọn èèyàn wa ni a gbọ́dọ̀ máa bẹ̀ wọ́n wò ká máa lo ìfẹ́ fúnra wa ẹ ṣe pé tó.
0: Ẹ ṣe ìyá mi, ẹ ṣe gan ma, God bless you ma. 09063352 ojú ìlàwà nu tẹ́gbà tàbí 07051697912 àwọn ọ̀nà tẹ́ fi dá sí ètò wa lónìí nù owó tá a sì mú wá sórí ètò lónìí ni pé tó bá ku ọba àti alágbẹ̀dẹ ní ilé àárọ̀. Hello.
2: Hello.
0: Ẹ káàsán o.
2: Ẹ kú ìjọ.
0: Yes, sir. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o.
2: Orúkọ mi ni Ẹja Táíwò ní ìṣẹ̀lẹ̀ Àbòrú.
0: Láti Àbòrú.
2: Bẹ́ẹ̀ni.
0: Okay, sir.
2: Ó dáa kí ọ máa pe kọ́sọ́mà. Torí fóònù tèmi, ìṣẹ̀lẹ̀ mẹ́ta náà ló ń ṣe fún family, customer and friends. Ọmọ ẹ̀ka ni mo gbèsè fún. Customer especially. Èyí tó bá ń pe kọ́sọ́mà yẹn, àwọn náà máa wọ́n máa máa appreciate yẹn ní òun mọrírì àwọn. Gbogbo èmi sọ fún àwọn kọ́sọ́mà mi pé tí n bá pè wọ́n not because of pé bóyá torí iṣẹ́ ẹ̀ka dẹ̀ lè gbọ́ àlàáfíà ara wa.
0: Àlàáfíà.
2: Bẹ́ẹ̀ni torí ẹni wọn bá lálàáfíà náà ni wọ́n máa rántí orí ẹ̀gbẹ́ àwọn oníṣẹ́ kan fẹ́ gbé fún.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Má bèrè iṣẹ́ wọn, má bèrè family wọn, ló ní ṣe ń ṣe nìyẹn.
0: Ẹ ṣeun. Ṣé ẹ bá wa parí òwe yẹn, sà?
2: Tó bá kú kábíyèsí àti alágbẹ̀dẹ
0: ilé àárọ̀. Tó bá kú ọba àti alágbẹ̀dẹ
2: ilé àárọ̀. Kábíyèsí àforí adé fẹ́ náà ni.
0: Ok. Kábíyèsí àforí adé fẹ́ náà. Ẹ ṣeun.
2: A fi fẹ́ náà ni.
0: Ẹ dá. Ẹ ṣeun yà sá.
2: Ok sá.
0: 09063352. Ẹ̀lú ẹ̀ káàsán o.
3: Ẹ̀lú ẹ̀ káàsán o.
0: Ẹ̀ káàsán ma.
3: Ẹ̀ kò sẹ́ o.
0: Yes, ma.
3: Fífi àbíkẹ́ náà àdéta olúwa.
0: Ìyá mi.
3: Ṣéun o.
0: Yes, ma.
3: Ṣéun dókítà wa máa rò pé.
0: Àmì o.
3: Dáàmú.
0: Àmì ma.
3: Ìbẹ̀rẹ̀ fẹ́ ṣe máa jẹ́ kọjọ́ kó láyé àtàlàfíà.
0: Àmì o. Àmì o.
3: A gbogbo wa lọ́wọ́.
0: Àmì ma. Ẹ bá parí òwe tó ní.
3: Tọ́ba kọ alágbẹ̀dẹ àti ọba ilé àárọ̀.
0: Tọ́ba kọ ọba àti alágbẹ̀dẹ ní ilé àárọ̀.
3: Kábíyèsí àfàdé orí fẹ́ náà.
0: Kábíyèsí àfàdé orí fẹ́ náà. Ẹ ṣe. 09063352. Ohun tó ṣe pàtàkì jù náà ni pé kí ìbáṣepọ̀ tó lọ́rìn kó wà láàrin oníbàárà àti ẹni tí ń tà àti ẹni tí ń rà. Torí pé àwọn nǹkan yìí a máa mú ìlọsíwájú bá iṣẹ́ tàbí òwò ilé tí a bá yàn láàyò ó ṣe pàtàkì gan. Ẹ rí wípé àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n fi bí àwọn gan ṣe yan irú nǹkan bẹ́ẹ̀ ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí wọ́n yàn ní iṣẹ́ lọ́tọ̀ wípé fóònù dáde yẹn ni fóònù àwọn èèyàn mẹ́ta ló wà fún ẹbí ọ̀rẹ́ àti àwọn tí wọ́n jẹ́ kọ́sítọ́mà àwọn wọ́n ní pàápàá jùlọ kọ́sítọ́mà torí pé àwọn gangan ni wọ́n ń pèsè owó tí wọn ò bá patronize wọn ó ṣe ṣe kí owó máa wọlé. Hello.
4: Ẹ máa kó ohun látàárọ̀.
0: Ọlọ́run ló ń bá wa lò ó ohun ọlọ́run ni.
4: Ọlọ́run yóò ní dàrú lágbára Ọlọ́run.
0: Àmì mà.
4: Mo ní kẹ́ máa fi jíǹgù ìbẹ̀rẹ̀ fún iṣẹ́ yín.
0: À á lò láìpẹ́.
4: Ẹ fi jíǹgù ìbẹ̀rẹ̀ Àwọn èèyàn tètè dára lóhùn ẹ ra káàpù ẹ ra vẹ́ẹ̀sì yín nà. Ẹ dára lóhùn jọ àńdédé yín o.
0: Ẹ ṣe mọ.
4: Àmà fọ́ táìmù kọlà ló ń sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ mọ́.
4: Ó dà ká máa pa àwọn oníbàárà wa. A máa yẹ̀ wọ́n wò. A bá rí kókójọ́ mẹ́ta tán ti rajà. A bá ní nọ́mbà wọn lọ́wọ́ a pè wọn ìyá alágbájá bàbá alágbájá. Ó má dẹ̀ péjọ́ mẹ́ta. si ta re yin awon mo nko abi ala ti ara wa ba je se mo ma wo gba niyan je ajade ma wo ile gba gugu wa lagbara olohun
0: ami edumare to ba ku oba ati alagbede nile aroma
4: eni kan yo fina ninu awon mejeji
0: eyan ka fina ninu awon mejeji
4: beeni
0: ese goma ah Razak ja lo si turn up with MC Rawo like pe yi hello
5: e ka son
0: sir
5: e ko to
0: yes sir
5: Mr. Latif
0: lati ilu peju
5: ben e ba mo e lati bere
0: to ba ku oba ati alagbede ni ile aro
5: to ba ku oba ati alagbede ninu ile aro
0: to ba ku oba ati alagbede ni ile aro
5: oba lo ma fe na
0: oba ni o fe na
5: ben
0: da esun
5: oba ni o
0: esun gan sir Hello.
6: Hello, Ekweto.
0: Hello, Alon Toma.
6: Yes, you're inside the first time I'm going to do.
0: Ekabo, ma.
6: Ojoko, la yo, ashiri obo.
0: Ami, ma.
6: Hello, wano, le woka, wano, le shiu.
0: Ami.
6: Ojoko, wano, boju, le la, tise, wano, olon, ja, wano, oi.
0: La, bar, olon.
6: Yao. Ojona, ako, la yo, ujo, ni, chi, ni, yo.
0: Ami, ya. Ni,
6: chi, wano, wawa, fansi, ni, yo.
0: Ami, ya.
6: To ba ku
0: oba ati alagbede ni ile aro
6: alagbede na lo ye ko fe na
0: alagbede ni o fe na
6: lo ye ko fe na ni o fe na
0: alagbede lo ye ko fe na ese
6: ben
0: ese yam ya se ori ese god bless you hello ta lo wa nbe e ka san o
7: hello da
0: e sa
7: ebi na mo dun pe pada
0: ale yin o
7: data evolution la daburu na lo tun pe pada
0: okay data o
7: la daburu
0: okay sir
7: seri afari to tun wa ninu pe ke ma pe customer
0: ben sir
7: elo mi customer mi wa di phone e ti sonu ti ko ri number oluwe mo
0: so
7: pe pada ti ri free line but ko ri customer ko ri number eniyan mo o ko ri free line ni wo ba wa pe ah olorun lo ni ko pe mi
0: da
7: mo phone mi so mo se se retrieve eni gbaka wuko ke mo pe anfani kon ni o ti sele fun gbe ni
0: ese ba mi god bless you sir asa ja lo soke lo nbo
8: yuzu ni rawo dauda ni rawo igbe keni fowo ti le igba laamu ni fowo nogiri oye etuyaya etuyaya kajo se ayeye odun kewa ti eri oluwa gbe mi leke adebayo mc irawo agbalagba omode ti gbegbe babae lo ko titi soro lori radio pelu ifowo sowo po gbogbo media platform patapata turn up with mc irawo to ma waye ni ile ise wa jordan 105.5 fm 12/14 musibau asafa street off agbe road abuli egba lagos awon loni to ma da wa Araya, Shina, Ajiboye, Shina Irawo, One Century, Omo Baba Lago, Ayanfe Omo Jesu, FM Amino 2, Jizu Joe, Verify Showboy, Akim Adewale AK Pumping, Fuji Boy, Belu Titi Layo, Titi Lai Lai, MC Ojo Nani, Olayemi Akani, MC Falo Fada, Awon Lugbalejo, Nibi Ayeye Ohun, Ni Omo Balare Johnson, Charles Ideho, Ademuiwa Adedeji Kokororo, Deji Bobare, GM, Gbogbo Eyin Ololufe Patapata Lape, Lati wa se ayeye get feel t-shirt 7000 car 5000 fufila ti aso tin e ma pe sori number yi 09065219567 09065219567 fun eyin te fe so nigbo wa ayeye yi e ma pe sori number eleyi 09124119516 09124119516 turn up with mc rawo o ma dun ju
9: 105
10: This is Jordan 105.5.
11: Station with a voice for entrepreneurs.
5: Latif.
0: Kwanse
5: fena o, fena ni mo pe o.
0: Yo fena.
5: Oba ni yo fena ni mi, so ko fena.

0: àwọn ẹgbẹ́ mi ti ta àwọn ti jèrè jẹ́ kémi náà ó jèrè nínú ọjà ògo tí mo wà o hello.
1: hello.
0: ẹ káàsán sá ayé rédíò yín lọlẹ o.
1: ẹ káàsán o.
0: yes sir.
1: lawrence ló ń pè yín láti abúlẹ̀gbá.
0: mr lawrence láti abúlẹ̀gbá ṣe ti ra fìlà tín.
1: àìsí ra fìlà wa àwọn ẹgbẹ́ ètò.
0: ẹ̀yin tẹ fẹ́ gba gbogbo àwọn èèyàn lálejò.
1: ẹ má wọrí ọlọ́run amójọ́rò.
0: àmì ọyà.
1: mọ̀ ń gbọ́ yìí.
0: ọyẹ báwa
1: òwe yẹn ni mo fẹ́ dá yín dá sí.
0: ọyẹ báwa parí òwe yẹn tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé arọ.
1: ọba yóò fi lọ àjíre bí.
0: kí lẹ pé.
1: ọba yóò fi lọ àjíre bí.
0: àjíre bí.
1: bẹ́ẹ̀ni.
0: padà ẹ ṣeun. alàgbà lawrence láti abúlé ẹgbàá wọn ní ọba ní òfin náà àjíre bí. hello.
2: hello.
0: ẹ káàsán o.
2: hello sir.
0: hello ma.
2: ẹ káàsán sir.
0: yes ma.
2: a fẹ́ jábọ̀ wo ìyẹn ni.
0: orúkọ yín mà àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: ẹ ọmọ omi tó ló lọ pẹ́ ló ń sọ lásìkò ajá.
0: ẹ káàbọ̀ mọ̀.
2: ẹ ẹ sir.
0: ó yẹ parí òwe yẹn mà.
2: ok. ìdá gbowó ni o.
0: tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé arọ.
2: ìdá agbowó because ìdá jẹ́ cutlass. so cutlass yẹn tọ́ba ọba tí mo ti ní ìdá yẹn ó máa gbowó sí ni. ó máa that is very expensive.
0: ok
2: bẹ́ẹ̀ni sá.
0: ẹ ṣeun. ìyàwó ọmọhùn mi torí lọ pẹ́ láti ìpájà god bless you. òwe ni ẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe tọ́rọ̀ bá sọnù òwe láàfìwà. hello.
1: hello.
0: ẹ káàsán o.
1: ẹ káàsán o.
0: yes sir.
1: mr bib okunade láti gbajà.
0: mr bib okunade ẹ káàbọ̀ sá.
1: ọjàre ẹ bá mi tó òwe ẹ sọ.
0: tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé arọ.
1: fínáfíná wọn á mójú ara wọn. tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé arọ. fínáfíná wọn á mójú ara wọn.
0: fínáfíná mójú ara wọn.
1: bẹẹni fínáfíná wọn á mójú ara wọn.
0: fínáfíná mójú
1: ara wọn. mr bib okunade láti gbajà.
0: ẹ ṣe gan sá mr bib okunade láti gbajà. tó bá ku ọba àti alágbẹ̀dẹ nílé arọ fínáfíná mojú ara wọn. ẹ ṣeun 09060003352. hello.

0: sọtẹlẹ agbára lẹnu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọládẹjọ glorious child iṣẹ wo ni ọlọrun rẹ yìí sí wa lónìí.
1: Àwọn ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn kì í ṣe agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run, ọ̀yá nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated, ọlọ́run nínú ayé wòlíì peter bí ọládẹjọ glorious child tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o nínú àwọn ìpàdé májẹmú gbogbo yẹn gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé májẹmú yẹn ìgbédìde.

0: Olúwa ni kẹ́ni kó gba dáadáa.
1: Kó
0: de concentrate. Kó make sure pé. O gba bí ìgbà tó o parí. Gbagan ni o. Gba dáadáa. Ọlọ́run fẹ́ ṣe nǹkan kan náà. Wa ni wọ́n ń ba appointment rẹ rẹ jẹ́.
1: Appointment
0: rẹ rẹ. Olúwa nọ́mbà jẹ́. Ó ní ẹ̀yìn òbí kan wá. Ó ní appointment rí ọmọ yín ó ní ọmọ ń fagilé ni. Olúwa ní kí n sọ pé kẹ́ gba. Ó ní àní gbàgbéjọ méjì lọ. Tó bá ti wá fi tara gbà. Olúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ lógun yẹn máa ṣẹ́. Mọ̀mọ́. Wọ́n fẹ́ kẹ́ jẹ́ wọn ọmọ ni o. Mo rí ibi igi tí wọ́n gbẹ́. Wọ́n sì gbé ìkòkò síbẹ̀. Wọ́n sì kọ gbogbo orúkọ ọmọ tẹ́ bí sínú ẹ̀. Wọ́n wá dé ìkòkò yẹn pa. Mo ní Olúwa ta ló ṣiṣẹ́ yìí. Olúwa wí pé ẹn tó tẹ̀lé yín nínú ilé ọkọ. O lè ṣiṣẹ́ yẹ. Ẹ̀nàwó méjèèjì síwájú. Ẹ pariwo. Tí ààyè bá wà. Máa fi àṣẹ paṣẹ́ yẹn jẹ́ sí. Ẹ̀yin ọfà ẹ̀yin agbára tó ń ba appointment rẹ mọ̀ mí jẹ́. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa. Ṣé ẹgbẹ́ Yorùbá? Ẹ̀pẹ̀lẹ̀. Ṣé rí
2: amen.
0: Bàbá yìí ológbò ni ọ́. Bọ́ọ̀ tí mò ń bọ́. Olúwa ṣe fún mi pé ẹni tó na bàbá rẹ̀ ló wà lẹ́yìn rẹ̀. Tí ń nà ọ́ pé o ní rógbòlò. Olúwa ní kó gbàdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú aṣọ kan ṣoṣo. Kó sì lọ dáná sun aṣọ yẹn nínú igbó. Olúwa ló gbu ògbọ́. Àmì rẹ wà lára rẹ. Ṣùgbọ́n wọ́n ti dọwọ́ bò ó. Ẹ̀nàwó méjèèjì sí pẹpẹ. Ó wọ ẹkọ léje èèyàn kan lọ. Ẹ̀yin agbára. Tó fagilé appointment rí ọmọ mi. Ẹgbẹ́ ẹ̀lúgba. Ẹ̀lúgba. Ẹ̀yọ́ gbọ̀rọ̀. Ẹ̀lúgba. Ẹ̀lúgba. Ẹ̀lúgba. Ẹ̀lúgba. Ẹ̀yọ́ gbọ̀rọ̀.
3: Jésù.
0: Ẹ̀lúgba.
4: Hallelujah.
3: Hallelujah.
4: Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ mi lálẹ́ yìí lórúkọ Jésù ẹ̀rọ ànúgbà.
3: Amen.
4: Agbára ta rán pé kó jẹ yín yà kó fi ń ṣiṣẹ́ kẹ mọ́ ní àkójọ ilẹ̀ ó gbé mi.
3: Amen.
4: Ta bá rí ẹni náà tó ń lé yín tó mọ́ nítọ́ yín torí ògo tẹ gbé wáyé ọwọ́ Ọlọ́run yóò nà á.
3: Amen.
4: Ọ̀tá tó lé yín wọdún 2023 yóò dìyà.
3: Amen.
4: Lórí ayé yín lórí ọmọ yóò mófo.
3: Amen.
4: Ẹ sì ra àánú gbà.
3: Amen.
4: Ní orúkọ ńlá Jésù Kristì Olúwa wa.
3: Amen.
4: Amen.
3: Amen.
4: Orúkọ tèmi kò yí padà. Ọmọ yín wòlíì Ọláwálé Rafifikẹ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọ̀rọ̀ mi yanjú. Mo ń bá yín sọ̀rọ̀ láti ìjọ Christ Apostolic Church CAC Goodness Land. A wà ní abúlé ẹ̀gbá Ẹkọrọ Road Anisere Bus Stop Salami Street number 10. Pè mí sórí aago yìí is 08147 36 19 28. Jẹ́ tó pè lẹ́ẹ̀kan sí is 08147 36 19 28. Gbọ́ àran mi sí ọ ni Olúwa ní kí n gbàdúrà fún ọ lórí n tó ń là kọjá yìí.
0: Màmá yìí ó máa bọ̀ Olúwa ní ta òróró sí ọ lórí. Màmá tí mo jíṣẹ́ fún yẹn mọ̀ bẹ̀. Olúwa ní ta òróró sí lórí. Ẹ wá dúró kúrò pé kọ̀ọ̀bá kí wọ́n fi gbé òróró jáde. Ogun tí mú kí èèyàn kú tẹ́ ẹ dìde ẹ mọ́kùnlẹ̀. Kọ́mọ ó tó dìde. Olúwa ní ogun yẹn bẹnu ayé yín. Pé ọmọ yìí wọ́n ti gbégi ìdábùdí ọ̀nà wọn. Obìnrin bíi tẹ̀yìn náà dẹ̀ ni o. Ó wá lọ bí àwọn mẹ́rin lọ́wọ́ ẹ̀. Mo bá ní àṣẹ. Gbogbo ẹni fọwọ́sowọ́pọ̀ lé ọ lórí. Wípé kẹ́yìn èrè mọ́ dáa. Àrá yóò pa wọ́n dànù. Mọ̀ bọ̀ ọmọ mi, mọ̀ bọ̀.
1: Come forward.
0: That
1: one
0: too,
1: you
0: have
1: been one
0: walk
1: and
0: another
1: street
0: repeat.
1: Say, Mama, don't be issue.
0: Where is she?
1: In the letting
0: in the
1: cellar. I
0: want
1: to have a good one.
0: There's
1: nothing
0: I want to use.
1: Bye bye.
0: Stand here.
1: And now make it, Papa.
0: Stretch your voice to the
1: water. Take your work, cool, let down.
0: Set your voice to the air.
1: Offer to me, or Lisa, your rich.
5: Agbara kibachi agbara oluwa akon wipe lori oke sioni ni tusile niwa obadaya orikini eseketa dilogun olorun 1930 olorun awon baba wa tun ti de gege bo se man se ni jo CAC Queensland ipade adura lagbara to man waye ni gbogbo ojo Wednesday nibi ti adura agbayo ri tin san bi ara ogun ise ile nja gbogbo onirobinu je lo ndalayo bibili wipe enikeni to bere yo ri gba oni bi eyin ba mo bi ati fi egun rere fun awon omo yin melo melo ni baba yin tin be le orun yo fi fun enikeni to ba bere lowo re Matthew orikeje esekeje si sale wa be le da restaurant nibi ti adura tin gba wa bere ohunkohun to ba fe lowo baba re tin be le orun nibi ti ran woli ko si awon eniyan sege iwewe orikokan dilogbon esekeje dilogun woli olawale ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lori sirisi ni gbogbo ojo wednesday ni o ni gbogbo ojo ojoru laago mesan si aago mokan laaro ibi ipade adura ni number 10 salami street anishore bus stop mero lagos fun ekun alaye e le pe awon number yi 08102355172 tabi 08147361928 jesu n reti re o tete ma bo Jesu loluwa o
6: e je
4: ka gbadura orire ma tesiwaju lori afefe lale o lagba olorun lori Facebook prophet olawale sike to ba ti type e a gbe olo sori page wa o ri adua wa nbe lesekeje prophet olawale isike sugbon ipade agbara kan o lo lowo ti a ma se ni gbogbo ojo weze a npe ni interdominational prayer gbogbo ijo lo nwa be o je muslim ni o je kerubu ni o je any gbogbo ijo baba wa redeem di pa gbogbo won na ma fara ni gbeleze yi ni otun layi o ma ni agbara o ago mesan si ago mokan labo si meji la la ma pari anfani o wa fun o emi ati o jo rira loju koju igbadu a pelu e asiri ogun to nja yo

mo mọ̀ pé láti bí ọjọ́ mẹ́ta ni mo ti ń sọ fún ọ pé ogun tó bá farasin sòro dà. Bó o bá rí ogun tó farasin, tó bá rí ogun tó farapamọ́, bó o bá rí ogun tó jẹ́ wípé o ti ẹ̀ mọbi tó ti wá, o mọbi tó ti ń bọ̀, o mọbi tí ọfà yẹn ti ń wá, ó máa ń sòro dà. Èèyàn máa ń dà bí aláìmàdúrà àgbà ni. Béèyàn ò bá mọbi tó ti lè gbà kó dojúkọ ìrìn àjò ẹ̀, ṣe lẹniyẹn máa ń dàbí ẹni tí ò bá mọ̀ ọ́ ṣe. Bó o bá rí ọwọ́ ọ̀tá tí ó farapamọ́ sí àwọn ibi tó le, ó máa ń le láti lè borí irú ọ̀tá bẹ́ẹ̀. Ọ̀tá tó bá níbi ìfarapamọ́ sí, irú àwọn ọ̀tá bẹ́ẹ̀ wọn kì í tètè borí wọn. Ní kíákíá, ohun tó fà á tí ìrìn àjò èmi àti ẹ fi lọ tó fi dàbí wípé a ò rí ọ̀nà lọ, ogun tó ń jà wá fẹ́ẹ̀ jẹ́ pé ogun tó farasin. Bẹ́ẹ̀ bá rí ọkùnrin tó jẹ́ wípé kò lè mọ nǹkan tó máa ṣe nínú ìrìn àjò ẹ̀, gbà mí gbọ́, ogun tó farapamọ́ ló ń jarú ẹni bẹ́ẹ̀. Mọ̀mọ́, bí ogun bá farapamọ́ lórí àwọn ọmọ ẹ, bí ìyá tí ò mọmọ́ tọ́jú, ó ló máa dà. Dáàdì mi sà, ogun bá farapamọ́ nínú iṣẹ́ ẹ, ọlẹ́ ó máa sàn jù ẹ lọ. Gbọ́ mi dáadáa, ogun bá parapamọ́ nínú òwò ẹ, ẹni tí ò tó ẹ yóò máa gbà ọ nímọ̀ràn. Ní ìgbà tí ogun mi farapamọ́, àwọn àbúrò mi di olùkọ́ mi, àwọn tí ò tó mi wọ́n di ọ̀rẹ́ mi, àwọn tí ò yẹ kí n bá rìn nínú ayé yìí òun ni mò ń bá rìn. Nítorí pé mi ò mọrú ogun tó ń jà mí, mi ò dẹ̀ mọ ibi tí mo ti fẹ́ tako ẹ̀. Ìjọ ń mọ̀ pé lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ja ogun tó farasin. Solomoni pe ẹ̀kọ́ kọ́ wa nínú àwọn ibi tó wà ní abẹ́ ọ̀run. Ó wá ní lára ibi tó le jù lábẹ́ ọ̀run, ó ní ọ̀rọ̀ tó farapamọ́ fún àwọn tó ní. Bí ènìyàn bá ń ṣiṣẹ́ tí ò mọ̀dí, tí ò fi rí ìrànlọ́wọ́, ó mọ̀, ó máa ń jẹ́ bí ìpalára fún ènìyàn. Ẹ̀pàlẹ́, ẹkú àtàárọ̀, ẹkú iṣẹ́ òní, ó ń wọlé lọ sùn. Ní gbogbo ibi tí ọ̀tá farapamọ́ sí láti jẹ ọ́ níyà, agbára Ọlọ́run kó tu ibẹ̀ pa. Mo dúró bí wòlíì Olódùmarè, mo sọ̀rọ̀ àṣẹ sí ọ. Ọ̀tá tó farapamọ́ sínú ilé ẹ, ọ̀tá tó farapamọ́ sí òru, ọ̀tá tó farapamọ́ sí àṣálẹ́ láti fìyà jẹ ọ́ lálẹ́ yìí. Ó bẹ áńgẹ́lì ipò láàánú, kó bẹ̀ wọ́n wò, kó pa wọ́n rọ. Gbogbo ibi ibùdó ọ̀tá, ibùba ọ̀tá, ibùba ogo nínú ayé rẹ, kí Ọlọ́run ọ̀rọ̀ ó tuka lórúkọ Olúwa. Onírẹ tí ń fàdúrà sí ọ wọlé ló tún gbàdúrà fún ọ lálẹ́ yìí pé bí ó ti ń wọlé lọ sùn, kí ìrànlọ́wọ́ ọ̀run ó dé bá ọ. Gbọ́ mi dáadáa, láti ìjẹta ni mo ti ń sọ fún ọ pé Ọlọ́run ò fẹ́ kémi àti ó wà nínú òkùnkùn ìrìn àjò ayé wa. That's why mo ti sọ fún ọ pé ẹ̀bùn méjì lọ́lọ́run fún wa pé kó fi ṣe àmọ̀nà wa nínú ẹ̀bùn. Ẹ̀bùn àkọ́kọ́ ò ní ẹ̀bùn àlá. Mo dẹ̀ ń sọ fún ẹ pé àwọn àlá kan wà tó jẹ́ ìjìnlẹ̀ fún ọ. Bó o bá ti ń la, o gbọ́dọ̀ fi ṣeré. Bó o bá ń lálàá pé o wà ní ìhòhò, wọ́n ò bá ọjà, wọ́n kàn sọ fún ọ wípé o ò ní ẹ̀nọ́fìn tàbí kẹ̀. O mẹ́ta ni wọ́n sọ fún ẹ bó o bá bára ẹ níhòhò. Ìyẹn ni wípé o ti farapamọ́ fọ́rọ̀ ẹni tí ó máa tú ẹ láṣìírí. That's number one. Number two, ìyẹn ni wípé àwọn nǹkan kan tó ò ṣe yẹ, o ò ní ọ̀la lórí ẹ̀, àṣírí máa tú. Number three, o ní pé àwọn kan ń sà sí ọ, wọ́n fẹ́ tú ẹ láṣìírí. Wọ́n fẹ́ kí ìṣẹ̀lẹ̀ atúni láṣìírí ó ṣẹlẹ̀ sí ọ. Ó bá jẹ́ wípé o wọ half aṣọ, àbí o lọ́sọ mọ́yà, tàbí o wọ singlet àti boxer ẹnìkan. Ohun tí wọ́n sọ fún ẹ ni wípé wọ́n fẹ́ kó o dàbí pé o ò líle yọ sáàrin ẹgbẹ́. Jẹ́ ni pé iṣẹ́ ọ̀tá kan ń lọ láyìíká ẹ tí ò ní jẹ́ kó o lè bẹ́gbẹ́ pé. Lóòótọ́ wọ́n á máa gbúrò ẹ, ṣùgbọ́n ò ní bẹ́gbẹ́ pé. Ó bá jẹ́ wípé o wọ aṣọ tí ò délẹ̀, ó dẹ̀ mọ̀ nínú ara ẹ pé o wọ pint sísàlẹ̀ àbí underwear kankan sí ìsàlẹ̀. Ohun tí wọ́n wí fún ọ ni wípé ẹsẹ̀ ò jìnà kó o tètè múra kó o gbàdúrà. Bẹ́ẹ̀ni, bí o ti rí nìyẹn, Olúwa ò fi wá sínú òkùnkùn nínú ìrìn àjò wa. Ó lè wá jẹ́ wípé wọ́n á máa sọ fún ẹ bí òwe bí òwe. Bẹ́ẹ̀ni sà, torí Ọlọ́run fẹ́ kí o gbọ́n
bi Yoruba se wi pe ilu agidipo owe ni won fi lu awon to ba gbo won ojo awon to ba moro won lo mo kan to nwe be na ni owe ri bi ilu agidipo oni owe ri oluwa ma ma ba soro ninu owe pe awon kankan fe sele ogura si to ba wa je wi pe o je ope ala jo mo fi olorun be o olorun le ran awon eniyan kan lowo ti won ti ba olorun re ti olorun tumo efo pe bayi lala to la on to le se ni wi pe ka send the voice note si mi baba mo lala bayi olorun a de ba wa tan bo le si sugbon ki se gbogbo ala lo gbodo fu eni ifoya awa ala kan wa to kan je wi pe ki se ala to le daidan o kan gbodo mo ni gbogbo ona ni oluwa o fe ko wa ni ope ninu irin ajo e ona keje ti olorun ofin fi wa sinu okoko o ni ko ran woli si wa be ni sa oluwa ma ran woli e pe nkan bo wa sele o jo ba mi so fun gbogbo awon eniyan mi pe bayi ni ota pinu bi ota se pinu lori aye re bi ota se pinu lori awon omo re bi ota se pinu lori oja re bi ota se pinu pe ohun o se rin ajo re be ni olorun a ma tun fun woli Olorun o fi awon eniyan ti e to n gbadura sinu okoko gbogbo igba ti oba Syria to n pinyanju ati kolu Israeli niwon igba

ki a lo mu handkerchief white ki a koruko wa si gbogbo awon eniyan to fe ki olorun o ba isabo lori e wa koruko won sinu e do mo fi olorun be o mo be oloruko oluwa olorun awon ogun ma salai se leyi ti mo so fun o yi bẹ́ẹ̀ni sá olúwa wípé àti àwọn ọmọ rẹ àti ọkọ rẹ àti àbúrò rẹ àti ẹ̀gbọ́n rẹ olúwa wípé àjálù ibi ń bọ̀ olúwa dẹ̀ wípé káàfi gbàdúà kó mọ jálù wá bíbélì wípé búburúkọ ò ní ṣubú lù ọ́ àrùn karùn kò ní súnmọ ilé ẹ bọlọrun bá sọ bẹẹ pé búburú ò ní ṣubú lù ẹ bí ìwé mímọ bá sọ bẹẹ ìyẹn ni wípé àwọn agbára kan wà tí wọn pèrè búburú lójoojúmọ búburú tó wà nínú oṣù keje má bẹrù o torí olúwa lòun máa ṣàbò lórí ayé rẹ búburú tó wà nínú oṣù keje nítorí ìwọ gbọràn kò ní ṣubú lù ọ ò ní nǹkan kan wọn ní omówó wa wọn ní omú nǹkan kan wa wà á kàn mú handkerchief white kò ná ní nǹkan kan kò lè ná ju 200 naira àbí 500 naira lọ wà á wá kọrúkọ àwọn ènìyàn tó fẹ́ kí olúwa kó ṣàbò lórí ayé ẹ̀ mi ò gbọ́dọ̀ wá ṣẹ́gun tì mi ò gbọ́dọ̀ wá dámilọ́lá tì mi ò gbọ́dọ̀ wá ayọ̀ tì mi ò gbọ́dọ̀ wá ọkọ mi tì àwọn tó fẹ́ wá tìyẹn àwọn tí wọn gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ lójijì àwọn ló máa kọrúkọ wọn sínú handkerchief yẹn lálaalẹ́ tèmi bá ti wá ń gbàdúà wá wá tẹ̀sílẹ̀ ilẹ̀

0: o gbọdọ ni ere lori gbogbo won ko gba bi a ma ma get candle eyo kan candle eyo fun omo kan o ba bi omo mere ra candle mere mami se bi kefiri ma se bi alakowe ina omo ba join eya wọn kì í fi akọ sunkún o bẹẹ ni wọn kì í fi akọ sọfọ bẹẹ ni ọfọlọfọ ń jẹ ṣùgbọn ohun tó lù wá wíre ò ní sọfọ lórí àkọbí ẹ ò ní dìbànújẹ lórí àkọbí ẹ bó bá jẹ wípé àwọn ọmọ rẹ ò níṣẹ lọwọ torí wọn ra kándù iṣẹ ọlá nìyẹn má gbàgbé pé ìwé mímọ wípé ta ló ṣe fún mi tí èmi kò ṣe fún rí bẹẹ ni olúwa yóò sọ fún ọ yóò fi ìrànlọwọ sọ fún àwọn ọmọ rẹ yóò fi ìgbédìde sọ fún àwọn ọmọ rẹ olúwa wípé gbogbo ọrẹ tí wọn bá fún ọ ara àwọn ọmọ wọn àti iṣẹ wọn ó ní màá ti sọ fún wọn 6142083872 6142083872 Jump be last time 6142083872 Obey Daniel Olufemi Komolafe iṣẹ yẹyẹ yóò fohun bó ṣe fẹ kí iṣẹ yìí náà kú lórí rédíò bẹẹ náà ni ìwọ náà yóò rí ìgbédìde aláàánú yóò jọ sí ọ olóore yóò yọ sí ọ àláfíà fún ọ oorun ayọ ló máa sùn ìjí ìṣẹgun olùjí handkerchief ẹ ka Isaiah chapter 60 àti 61 lè lórí bẹ́ẹ̀ ni lálẹ́ yìí ìmọ́lẹ̀ ẹ̀yìn tí mo kọ sí bí ẹ ò ní kú lójijì èmi tí mò ń gbàdúrà àìsàn ò ní gbé mi lọ lójijì bẹ́ẹ̀ ni kò fi gbàdúrà agbára ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ojú ò ní ti ọ oorun ayọ̀ ló máa sùn. Nọ́mbà tó lórí ọ̀fẹ́ àti pèlè léyìí 070 2978 070 2978 070 1 4 33 81 11 tàbí 080 286 12238 08 02 2868 Ìjí ìṣẹ́gun ló dẹ̀ máa jí láfíà fún ọ Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ a ń sùn láyọ̀ a ó dẹ̀ jíjí ìṣẹ́gun God bless you.
1: From Lagos, this is Jordan
2: 105.5 FM. Christ Apostolic Church Agbala agbára ìtúsílẹ̀ tún ti dé o pẹ̀lú àkọ́tun ètò ìsọjí ńlá agbára Ọlọ́run tó tayọ ọlọ́jọ́ 21 days ultimate power of God revival àkòrí kí ìjọba rẹ̀ dé Matthew 6:10 bẹ̀rẹ̀ láti 29 June sí 26 July 2026 aago mẹ́fà sí mẹ́jọ ìrọ̀lẹ́ ojoojúmọ́ lẹ̀tọ̀ nínú gbọ̀ngànlé Ọlọ́run wa ìgbàlà ṣíṣe so ojúrere ìwòsàn fífọ́ àjàgà oríire àlùyọ ìtúsílẹ̀ àti ìgbéga ń dúró dì ọ́ níbi ìsọjí ọ̀hún Pastor S. Ofowowe Pastor Yemi Olutunde Prophet J. O. Ojo, Pastor Oluwa Lucy Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwa Bukola, Lady Evangelist O. Adekanla, Evangelist Jafet Ajibola, Pastor M. O. Ogunlade Atopo, Ransha Ni Jesu Oluwa, Ni Christ Apostolic Church, Agbalagbara Ichusile, 23, Jibowu Road, U-turn bus stop, Abule Egba Lagos. Come and experience the ultimate power of God. Prophetess E.M. Ogunlade J.P. Lolu Gbalejo, Igbimọ Soju Lolu Kede, 080-34-71-4270, Jesu Oluwa.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: This is Jordan 105.5.
1: Station with the boys for
2: entrepreneurs. Orúkọ mi ni Ak Bishop Dr. Mazi Brennan Abiodun Emmanuel Olabisi Adebawale. Pẹ̀lú orí ọ̀fẹ́ Jésù tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ The Cornerstone Prevailing Assembly tá a dá sí Ọlọ́run tọ́wọ́ wa dá sílẹ̀ ní ọdún yíyẹ 2000. Mo tún mú ìròyìn ayọ̀ Kristi tọ̀ ẹ́ wá lálẹ́ yìí. Only the Friday on the 26th. And in the bar, near the great church, you are near Agbado Junction on the plot 1 to 3, together of bus stop, together of street. There she lay, you are lay, and it's soon like a kemabo. Ori okay, ori okay, ori okay, ori okay. Lama wansi. Lord, God, so I do, I had egba. In the name of Jesus of Nazareth. Now, my friend, God, do I have fun? Mo fẹ́ gbàdúrà fún ẹ. Bá mi jí ọmọ ẹ̀dẹ̀ bá mi kí n tó sọ ọlọ́run sọ̀rọ̀ mi kí n tó wàásù ẹ̀ fún mo fẹ́ gbàdúrà fún ẹ. Ó dẹ̀ ní nǹkan tó máa lọ ṣe ní àárọ̀ ọ̀la Saturday on the 27 ló máa ṣe. On 27 ló máa ṣe wá gbé pàdé mi church lọ́ ní 28 ọjọ́ Sunday. Let me come again. Àárọ̀ ọ̀la Saturday on the 27 ló máa lọ ṣe nǹkan tí mo fẹ́ sọ pé kó ṣe yìí. Ohun méjì dẹ̀ ló máa ṣe fún ẹ. Aláàkọ́ ni pé kò sí ogun tó ní tí ò níṣẹ́. Kò dẹ̀ sí iye gbèsè tó o bá jẹ tó ò ní san. Kò sí owó tó o bá nílò presently tó ò ní rí. Ohun tó dẹ̀ fẹ́ lọ ṣe òde wa ná ẹ lówó. Ìgbàgbọ́ kọ̀ ni kò fi ṣe. Ṣùgbọ́n kí n tó lọ deeply sínú ẹ̀. Mo fẹ́ gbàdúrà fún yín bá mi jí ọmọ ẹ. Deba mi ji ọkọ ẹ pe ororo fẹ gbadura fun yin. Mo fẹ pray fun gbogbo yin. Mo de fẹ ke gbe omi sile. Te ma fi sọra ke to lo sun. Ati ọkọ ati iyawo ati ọmọ egbe omi sile nsin. Mo fẹ gbadura so mi yen mo de fẹ gbadura fun e. Tori pe leyin adura yi. Mi o sere o. Emi na gbe lororo. Emi na gbe Adebowale. Mi o de fuye iranse Ọlọrun ni mi. Sori Lẹ́yà dúwà tí mo fẹ́ gbà fún ẹ yìí. Lẹ́yà dúwà yìí. Ẹni bá lòun lóògùn tó lòun ṣẹgbéyàwó. Òun ní fá, òun ṣe gbá, àfá lòun. Òun ní gbogbo, òun ní tíra, òun ní nǹkan burúkú lọ́wọ́. Kò ṣe pé òun fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tóun ò lè ba ti ẹ̀jẹ̀ pé prophet lòun, wòlíì lòun, pastor lòun. Òun lè gorí òkè mẹ́wọ̀ọ́ láti ba tèèyàn jẹ́. Òun lè tọ́ kándù létí òkun. Òun lè di kándù papọ̀. Òun lè ṣe gbá papọ̀. Tó lòun ní agbára lọ́wọ́, tó ní àjẹ́ lòun. Abemere lohun mi o sere o. This my 36 years as ordained prophet of God. Timothy nse Oluwa. And I know where God is taking me from. Bi to tin mu mi bo mo mo de mo ru eyan ti mo je. Mo de mo ru ofe ti mo ri gba lowo Jesu bo tin ba mi sise si. Eni ba lohun lagbara kan tohun tu fe lo fun e. Pe adura ta leyi o ni sise. Bon fe lo agbara kan fun e. Leyan du atale yi pe ohun tun fe pe ohun fe ohun ni nkan buruku lowo e ba mi so fun lu eni be fun information pe ohun ko lo ma train awon omo to bi elomi lo ma raise awon omo yen. The person will never be alive to raise his children.
3: Ohun de ko yes welcome to the Jordan Night.
2: Ko ma do ohun ko lo ma do je ise to se elomi lo ma je ohun de ko lo ma raise awon omo to bi. To ba tu sa si e ni o, leyin adura ti mo gbe gba fun e. To ba tu sa si e. To ba so buburu to ni pe ohun loogun, ohun le gori oke, ohun la se lenu, ohun ni kini kan, ohun lo lugbohun, ohun la fose, ohun sawo, ohun rin. Ah, elomi lo ma raise omo e. O fo Olorun bura, Jesu Oluwa ngbo. Olorun. Leyin adura iwa ni kan to ma se, ko ba mi gbo mi sibe, to ro mi lero. To mi ba gbona, omi na lero e. To mi ba gbona omi lero e, omi la fin ya omi. Ase jade di omo e bayi ati oko ati yawo e egbo mi sibe omi we ni o ase jade o loruko oluwa olorun apostoli ayo baba lola ase jade loruko oluwa olorun ipe mo se ori molode tun ola se ase jade loruko oluwa olorun baba mi Philippi Adebowale ola kami a se jade o loruko lu olorun ipe mi abiodun adebo wale ile ti a ti gbo mi leleyi a ko ninu oro olorun pe ohun oluwa jade ni arabiju o fagi kedari ya ati gile baloni bi be ni so pe ohun re nbe lori opolopo omi oro oluwa pe ohun oluwa ni opolopo lanla ninu asa ko iwe re pe li atete ko se li oro ti wa oro de wa pelu olorun olorun de li oro na omi to gbe sile lale yi to ba ti bi sora loni ati iwo atoma ati oko e to ba ti bi sora ina ogun to de fi won gbogbo nu leyan ina ogun to njo yin latojun yi ina ogun to njo yin lati odun yi ina ipoju ina aseti o le mu di anu omi yan na ina alakala ibaloko oju orun ogun to wa ninu aye yin ta ba de omi sori ile lo ma wo lo ogun to wa ninu aye yin isoro te ni gbogbo ona to di akore re pe efota orun si asa ko pe ohun eni to kigbe ni iju oni jali oruko re nje oni etu ona oluwa se aya gbe se fi amu oko ma ju adasafia to ba ti lomi eleleyi loruko jesu nasareti gbogbo gun yin e peto loruko jesu ogun yen wo le lo be ki ase oluwa so mi e di eje jesu mo yi omi e pada ni oruko baba to ma ti ami ma o di eje jesu bo se nlo ogun aye re ko se eni ba lohun lo ogun to lo rin to na un ni kan lowo to ni woli to hun gbona hun le gori oke hun le bati hun lo ni lo se ti okun ohun le bi kandu ma ya ko bi agbe so bi rumi adafa ye eja lo gbeju ona mi ile lo gbe kora mi ile lo gbe data mi ile lo gbe abraham mi farao mi lo gbe mi mo yondaru eyan bayi to lo tun fe gbogun ti e leyin adua yi mo yonda e fun oluwa olorun to nje frata olorun ile iru en to fe gbogun ti e omo ati oko e leyin adua yi mo yondaru eni be fun irubo fun iwo lati goke pelu idili e fun oba to nje ludo oba ile mo yondaru eyan bayi fun oba to nje alimi oluwa olorun ile eni ba tu sase leyin adua yi ile ko gbe mi kile mu in the name of the Father, of the Son, and the Holy Spirit. So what do you mean? Mumbe, from him, Kelabishora. What boy ni ajuola? Ni ajuola ni o, to mani. Arola on the 27th, lo mani ni ajoye. What is it on the 28th? Kode wano elo. Suba, tola mamu kinambe wale, wadukpe. Ati ma gbe number lori oke ki easy be bo ma run lowo lale ati ma gbe number ki rorun wa lo bu o meji lo ma se o gbogbo lekun to di yen ogun to ri yen o ma lo to ba je gbese wa san gbogbo e to ba je gbese gbogbo e lo ma san to ba wa owo kan to fe lo owo kan ko ti bo se le ko to wa ri owo yen wa gbo oro mi mo fe ko mura o sori gbogbo to ba le da patapata gbogbo adua to ba le gba patapata olorun to fi nipa lo ba won ota e to yo e gbogbo adua ni ko gba gbogbo adua to ba le gba patapata gbogbo to ba le da ninu Kristi
3: show, and today we'll be discussing
1: the voices you need at
2: Omunio Tori Toba lo give up Toba lo ba to lo ti re Bibeli so pe to ba re nigba iponju o ni agbara re o to nkan Ola ma je ase sin o eni to ba re to lo ba won ta
1: work all day every day till payday
4: in Lagos. Listen on the go at www.jordan105ff
2: Toda bi ota ton ti eleya yi olorun ko sinu aye ni ti won si o wọn kì í ṣolóore o wọn máa ba nǹkan rẹ jẹ ni o tó bá rí ẹni bọ.
3: This is Jordan 105.5.
2: Ṣé yàn débi rí ayú èèyàn ni? Òun ló fi rí ìrìn àjò Jósẹ́fù. Ìgbà tí àwọn ẹ̀gbọ́n ẹ̀
5: Kí ló dún la wọn ṣe àdìdì àdìdì?
2: Ẹ tí wọ́n ta sí Egypti, wọ́n rò pé àwọn ṣe kà fún ni. Olúwa lò wọ́n kí ìrìn àjò Jósẹ́fù kò lè ṣẹ. Tí ò bá dé Egypti kò ní di Prime Minister. Lọ́líwá fi lò wọ́n, wọ́n rò pé àwọn ṣe kà. Wọ́n mọ̀ pé irin iṣẹ́ làwọn jẹ́. Torí wọn ló máa ń padà wá ń forí balẹ̀. Wọ́n fi pé ìgbà tí wọ́n lé Jefta jáde onídàájọ́ orí kọkànlá. Wọ́n rí wọn mọ̀ pé Ọlọ́run lu àwọn ni. Pé kí ìran Jefta lè ṣẹ. Torí orí adé ló mú wá sáyé. Bọ́ kàn ń ṣe bí ẹrú láàrin wọn ni. Wọ́n padà lọ forí balẹ̀ fún Jefta, wọ́n lọ bá ní Tóbù. Wọ́n forí balẹ̀ fún. Irú àwọn èèyàn tó ń sọ yìí ló máa ń padà wá ń forí balẹ̀ fún yàn téèyàn ò bá give up. Bẹ́ẹ̀ni tó bá give up. Ó parí nìyẹn o. Wọ́n ní nǹkan táwọn ń fẹ́ sí náà ni. Wọ́n ní nǹkan táwọn ń fẹ́ náà ni. Àwọn fẹ́ káyé ẹ bàjẹ́ náà ni. Ayé ò ní bàjẹ́ lórúkọ Jésù. Wọ́n tó ń ṣe

0: Hallelujah!
1: Ẹjọ́ máa kí gbogbo tẹ́ ẹ ti láyọ̀ láti máa gbọ́ ìkànnì yìí. Ẹ káàbọ̀ sórí ètò àṣẹṣe Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi. Ẹ tún wà kó fìdílé o àpàbí náà láti ń darapọ̀ mọ́ ètò àṣẹṣe ètò tá a fi nígbàgbọ́ pé pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe. Mo ní àláti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀. Prophet Dr. MS Fabi yìí, Baba Possibility, Baba, ẹ súre fún wa.

0: gbàdúrà. Ohun tó já sí ọpẹ láyé mi. Olúwa máa jò já sí ẹkú. Látòrí ibi lórí ọmọ lórí ayé àdúrà.
1: Ohun tó ti já lọ́pẹ́ láyé àdúrà jò já sí ẹkú. Olúwa máa jẹ ẹni
2: tó lórí ẹjọ́ náà.
1: Gbogbo tí mo ti túbẹ̀ lé lórí ayé àdúrà fún lórí ẹ̀. Máa jẹ ẹni tó já lórí ẹjọ́ náà.
0: Ẹjọ́ gbàdúrà. Ọ̀tá tí mo mọ̀ tí mi ò mọ̀.
3: Unknown and known enemies.
0: Èyí tí wọ́n fa ayé yọ mí lẹ́nu.
3: Troubling my life.
0: Ẹ gbàgbọ́ ara lọ́wọ́ wọn.
3: Father render them powerless.
0: Kí lè ní jẹ́rìí sí eré.
1: Adúlá. Olùkọ́ Jésù. Gbogbo ọ̀tá tó fa ayé yọ mí lẹ́nu. Ẹ jẹ́rìí agbáyé lórí wọn. Ẹ̀ka lórí ma ẹ gbàgbọ́ ara lọ́wọ́ wọn. Ẹ pa á lẹ́nu náà. Olúwa ṣe ọmọ ẹjọ́ ní lè lẹ́rìí.
0: Ọba olùlànà o. Èmi ọjọ́ ajé. Ẹ lànà gidi. Ẹ má jẹ ń bẹ́ kún sùn. Ẹ má jẹ ń bẹ́ kún jí.
1: Ọba lana,
2: olùlànà
1: lana ọyọ, ẹ lana ayọ, lana ọwọ, lana ayọ, lana ọwọ, lana ayọ, lana ayọ, lana ayọ, lana ayọ, lana ayọ.
0: Bí ẹ ti wí ọmọ rí bẹ́ẹ̀, ara òní ni
1: yín,
0: ọkàn yín máa bá
1: mi,
0: ẹ ó kọrin ọkọ
1: mi,
0: in Jesus name. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Prophet MS Abila Celestia Church of Christ, Oyinki Mala Cathedral, Ansa Olori Ọpẹ, Ori Davidi 118 number 1-6. Ẹ fi ọpẹ fún Olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ dúró láláyé. Jẹ́ kí Israẹli wí nísìnyí pé àánú rẹ dúró láláyé. Jẹ́ kí ará ilé Aaroni wí pé àánú rẹ dúró láláyé. Àwọn tó bẹ̀rù Olúwa wí nísìnyí pé àánú rẹ dúró láláyé. Mo ké pe Olúwa nínú ìpọ́njú. Ó dá mi lóhùn náà yé ńlá. Olúwa ń bẹ fún mi. Èmi kì yóò bẹ̀rù kí ni ẹlẹ́jẹ̀ sí mi. Olúwa ń bẹ fún mi pẹ̀lú àwọn tó rọ̀ mí lọ́wọ́. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa.
1: Ju
0: àti gbẹ́kẹ̀lé ènìyàn lọ.
1: Ó
0: dá láti gbẹ́kẹ̀lé Olúwa.
1: Ju
0: àti gbẹ́kẹ̀lé àwọn ọmọdé lọ. Àwọn orílẹ̀-èdè yóò káàkiri.
1: Ṣùgbọ́n
0: ní orúkọ Olúwa.
1: A
0: ó pa wọn rùn. Àwọn tí wọ́n yí mi káàkiri tòótọ́. Wọ́n yí mi káàkiri. Ní orúkọ Olúwa. Mo súre fún ẹ. Àwọn tó rí bí ọ̀tá. Lórúkọ Jésù wọ́n máa parun. Wà á sọpẹ́. O ní ìbànújẹ́. Wà á rẹ́rìn ayọ̀. O ní sunkún. Wèlíbítíkù 22 number 29. Tẹ́ ẹ bá ti ń dúpẹ́ lójoojúmọ́ sí Olúwa. Ẹ ṣe tinútinú tọkàntọkàn. Ó lè jẹ́ tẹ̀wọ́gbà. Gbogbo ọpẹ́ tó o bá ti ń ṣe tí o bá sí tọkàntọkàn lórí òfo ni. O ní pòfo. O ní pàdánù. Wé mọ́ sórí kẹrin ẹsẹ̀ karùn-ún. Ẹrú ọbẹ̀ ẹpẹ́ pẹ̀lú wúkàrà.
1: Ẹ kéde.
0: Ẹ fi ọrẹ àtinútọ Ọlọ́run lọ. Nínú rẹ̀ lẹ́ ò yin Ọlọ́run. Ẹ ó sì kọrin ọpẹ́. Ẹ mà níbànújẹ́ o. Májẹ̀ máa ṣẹ. Ọkàn yín á dẹ̀ balẹ̀. Ẹ máa mọ̀ ṣe. Olúwa, ẹ fi òní. Ẹ fi gbé mi dìde. Ẹ fi ọ̀sẹ̀ yìí. Ẹ fi gbé mi dìde. Ẹ má jẹ́ já sófo. Ẹ má jẹ́ kọjọ́ mi já sí asán.
1: Olúwa bí àwọn ọ̀rẹ́ mi dé. Bí ọ̀sẹ̀ yìí gbé mi dìde.
2: Olúwa
1: gbé mi dìde.
2: Nínú ọ̀sẹ̀ yìí lọ́rí jọ́ mi
0: dájá dé. Gbémi já gbangba o. Gbémi já gbangba.
1: A ti ní mọ̀ náà.
0: Gbémi já gbangba. Mo súre fún ẹ. Mo máa já gbangba. In Jesus name.
2: Amen. Bàbá ọ̀sẹ̀ tuntun náà lábẹ̀rẹ̀ yìí ní lọ́jọ́ ajé Monday. Ebo lọ́wọ́ ọ̀pàdé wà fún àwọn tí wọ́n ń gbọ́ yín. Tó wá wù láti bá wòlíì àbí láti rí wòlíì fún ìtọ́ni
0: àti àdúrà. Gbogbo ẹni tó bá gbọ́ mi ní ọ̀sẹ̀ yìí.
3: Everyone hearing me this week.
0: A gbọ́dọ̀ pàdé ní àtàn ní
3: ọ̀la. We must meet at Atan tomorrow.
0: Ní àtàn bẹ̀rẹ̀.
3: Atan bẹ̀rẹ̀.
0: Níwájú Goro ọgbà
3: Hausa yẹn.
0: Ìdíròkọ Express Road.
3: Along Ìdíròkọ Express
0: Road. Ẹyin tẹ́wà ní Sokoto Road òkè ọ̀rẹ́. Ogode. Gbogbo ẹyin tẹ́wà lajílété òkè ọ̀dọ̀. Adodo. Alakoti. Gbogbo ẹyin tẹ́wà ní ìtí ṣe Ìgbẹ́sà. Ẹyin tẹ́wà ní Àgbárá. Lùsádà. Òkè ọ̀rẹ́ Òdúgbe. Ẹja pàdé onígbòǹgbò. Ó ṣe pàtàkì o. Ọkàn yẹn abalẹ̀. Má jẹ̀ máa ṣẹ. Bàdágìrì ẹja pàdé. Gbogbo ẹja gbogbo gbègbè yẹn. Níbi ọba sọjọ́ ìyànà yẹn sí. Déè ti ṣojú oore
3: sango.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹja pàdé yí ọ̀tà. A ti wà nítòsí ní Europe Express Road yẹn níwájú Goro. Aago mẹ́sàn-án òwúrọ̀ lọ́nà láti ṣe ọjọ́ ṣẹ́gun. Ogun ayé ò ní borí yín o. Ẹ̀rí yín ló dẹ̀ kàn. Àwọn èèyàn ń ṣe ẹ̀rí ń bẹ̀ yẹn. Ẹ̀yin náà dẹ̀ máa ní ẹ̀rí. Ohunkóhun tó jẹ́ ìṣòro rẹ wá pàdé Jésù. Ní ọjọ́ Wednesday, àwọn olùjọ wa ní Command 9:00 ni. Ní Thursday, a wà ní Ìkòròdú. Ní ẹ̀gbẹ́ Technical ní Ìkòròdú. 9:00 ni. gbogbo Sunday service wa 10 o'clock ni láwọn orí ìjọ yẹn ní Ajide Central ní ti ṣe wúpẹ́ ní ti ṣe Singapore stop 10 o'clock ni Wednesday wọn Sunday náà 10 ni a dẹ̀ dára fún
1: yín
0: adódo orísun iye ìkórè wọn ọ̀sẹ̀ yìí ni gbogbo ènìyàn láti ìsọjílẹ̀ ní Monday Tuesday Wednesday ẹja pàdé ṣùgbọ́n ní ọjọ́ Thursday prophet and prophetess ní ọjọ́ tí ṣe ọjọ́ Friday àṣálẹ̀ ìkórè wọn Sunday ni ìkórè májèmá ṣe lórí wa ọkọ̀ wa dẹ̀ balẹ̀ a ó mọ̀ ṣe o májèmá dẹ̀ ṣe.
2: Ọ̀dà afẹ́ṣẹ́ mọ̀ pé gbogbo ọjọ́ ajé Monday náà la fi ń dúpẹ́ fún lọ́rọ̀ọba fẹ́yìn tẹ́ ẹ̀ ń gbọ́ wa létí ẹ̀ náà fẹ́ fi ẹ̀mí ìmúre ràn gẹ́gẹ́ bí oore tọ́lọ́ ọba ṣe fún yín. Bàbá àwọn àkáǹtì nọ́mbà wo lọ́n lè fowó sí àti pé àwọn ẹ̀rọ wo lọ́n lè fi bá yín sọ̀rọ̀.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16.
2: Ẹ
0: pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
2: voice WhatsApp ẹni fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
0: ẹ̀rọ kejì òun ni
2: 080 080 50 50 27 27 56 56 21 21.
0: Ẹ̀rọ ìkẹta
2: 070 070 69 69 94 94 99 92 92.
0: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí. Òun ni Ecobank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Banki keji ta le fowo to je church account o ma gbe orukọ church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oikimole Ayo Parish òhun ni 411 411 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Jo 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdá mẹ́wàá yín ẹ fi ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀.
3: Àwọn
0: ẹ̀rọ ọba ní sọ̀rọ̀ yẹn
3: lẹ́sìn gbọ́ yẹn
0: kò sóhun tó kéré jù láti
3: fún ọlọ́run
0: ẹ pè wá àgbàdúrà fún yín
3: ẹ
0: fi owó tẹ́ ẹ bá ní sáwọn àká nọmba yẹn tí ọ̀rọ̀ yín á dẹ̀ da yọ ọkàn yín á balẹ̀ ẹ má sọ pé à ń sáré pé tèmi a máa tún repeat ẹ fún yín kó lè yé yín má jẹ má ṣe lórí yín ẹ gbà sórí àwọn àká nọmba yẹn ẹ fi ohunkóhun tẹ bá ní síbẹ fidelity àti ecobank ẹ fi síbẹ àwọn nọmba yẹn tí ò bá yé yẹn pèsè orí nọmba yẹn a máa láyé yóò dára fún yín. Àwọn program alasan yẹn thursday kò sí ìṣòro ni àtọ friday kò sí ìṣòro lórí ìjọwa torí adódo ìjọwa ni wọn ṣe kórè god bless you
2: amen.
4: Gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yá.
5: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale C 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ni ipade half possibility, laago meso wuro daago kan osan, ojo Friday keji lososu ni so oru ma nwaye, laago mewa ale, esin ojo osin mi ma nbere laago mewa wuro daago meji abo osan, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale C 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street, by Technical College Okeota ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade half possibility laago meso wuro daago kan osan Friday to kẹyin osu ni so oru laago mewa ale aago mewa wuro daago meji abo osan lesin ojo Sunday ma nwaye o farahan lamọ pade adu awon yi oro re a sese Prophet MS Babiyi JP loluwa nlo
6: fọran lowo adua 091 26 28 82 16 tabi 08050275621 eko le 070-69-94-9992.
5: Look at this suit.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for 100.

0: yẹrẹ ń bá dọ.
1: Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn.
0: Oru àṣírí.
1: Pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn làpò rí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ́mọ̀ bá lọ báyìí. A fẹ́ sílẹ̀kùn ẹ̀rí ọ̀tún.